láti kànni Radio 1103.5 FM àkójúmọ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa láàárọ̀ yìí. Ojúmọ́ rí ojúmọ́ yìí ojúmọ́ ìdùnnú náà ló mọ̀ wá. Àwọn ìròyìn lọ́lọ́kan ìjọba ilé ìjọba láǹfààní láti mọ̀ gbọ́ bí aago mẹ́fà bá ti ń lù nínú ìjẹ́ ti bọ̀ wá. Òun náà láyànnàná fẹ́rẹ́fẹ́ àwọn àkókò orí ẹ̀ láyànnàná ẹ̀ fún wa. Wákàtí àti àsìkò níwọ̀n bá ìṣẹ́jú bíi márùn-ún kó tó di wípé aláǹfààní àti darapọ̀ mọ́ ètò eléyìí tí ọkàn sún kan. Àmú láti inú ìwé ìròyìn ti Daily Post àmú ọ̀nà ìwé ìròyìn Punch bákan náà láwò láti inú ìwé ìròyìn ti Vanguard ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Ìyún ní àárọ̀ yìí ìwé ìròyìn The Nation òun náà ń bẹ̀ ní iwájú wa. Ẹ̀jẹ̀ á wo àwọn kókó orí ẹ̀ léyìí tó jẹ́ wípé ẹ láǹfààní ni àti máa gbọ́ nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí. Àmú wa fún yín wípé Ààrẹ Tinubu àti Fani Káyọ̀dé tó fi mọ́ àwọn míì wọ́n mọ̀ fojú winá àwọn ìṣòro kankan gẹ́gẹ́ bí àjọ kan eléyìí tí wọ́n ní wípé wọ́n gbé jáde yùnyùn láti apá àti ọ̀dọ̀ tiwọn tó sì jẹ́ wípé wọ́n ní iléeṣẹ́ yìí iléeṣẹ́ òfin lórílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n ní tí wọ́n ń ṣiṣẹ́ fún ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Atiku Abubakar. Wọ́n ní lórí ẹ̀sùn kan eléyìí tó jẹ́ wípé wọ́n fi kàn wọ́n ní o gbogbo ìyún ẹ láǹfààní àti gbọ́ ìyún ní àárọ̀ yìí. Bákan náà òun ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ tó ń rí sí ìṣòwò olùkúmọ̀kúmọ̀ ìyún EFCC wọ́n ti kéde rẹ̀ wípé ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún àjọ eléyìí tó jẹ́ wípé ó ń mójútó ọ̀rọ̀ owó oṣù àwọn òṣòwò fẹ̀yìntì àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì ìyún ní orílẹ̀-èdè wa Nàìjíríà Abdulrasheed Abdullahi Malami wọ́n ni wọ́n ti kéde rẹ̀ tàbí Maina Oje wọ́n ni wọ́n ti kéde rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń wá o. Bákan náà ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ láti ọ̀dọ̀ àjọ EFCC wípé àwọn olùṣọ́ àgùntàn àwọn ìránṣẹ́ Ọlọ́run tó fi mọ́ àwọn àáfàá gbogbo tó jẹ́ wípé wọ́n ń so owó ìdá mẹ́wàá àtàwọn owó ọrẹ pẹ̀lú àwọn owó míì eléyìí táwọn olùjọsìn wọn tí wọ́n ń dá tí wọ́n kò sínú àpò ara wọn gangan yìí nílé ìfowópamọ́ wọ́n ní wọ́n ọ̀daràn ni o eléyìí tó sì jẹ́ wípé wọ́n ní ìjìyà wà fún yìí ní abẹ́ òfin gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí. Bákan náà òun ni David Umahi tó jẹ́ mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ gbogbo lóyún orílẹ̀-èdè wa Nàìjíríà ó ti fìdí ẹ̀ múlẹ̀ o wípé ìdí pàtàkì tí àwọn fi ṣí afárá Niger àkọ́kọ́ ó ti sọ ìdí pàtàkì láàárọ̀ ìgbógbò ẹ̀ láǹfààní láti gbọ́. Bákan náà ni ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti fi ṣe ní bí ìgbà tí ìṣòro pàdídà tó ń lé ajá báyìí wípé kí Atiku Abubakar ti ń béèrè fún kí Ààrẹ Tinubu kó kó àwọn ìwé ẹ̀rí eléyìí tó fi lọ ilé ẹ̀kọ́ kó kó jáde wọ́n ní kò náà kó ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ó ti ṣe ń béèrè lọ́wọ́ ààrẹ. Wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ báyìí wípé nípínlẹ̀ Èkó àmú lápá àbẹ̀wọ̀n fún yín wípé àjọ tó ń rí sí ìlọ bíbọ ọkọ̀ lójú pópó ìyún nípínlẹ̀ Èkó wọn ni wọ́n ti dá àwọn òṣìṣẹ́ wọn bíi mẹ́ta wọn ni wọ́n ti dá wọn lọ́la o látàrí àwọn iṣẹ́ takuntakun eléyìí tó jẹ́ wípé wọ́n ṣe. Bákan náà ní ìpínlẹ̀ Edo wọn ni àmú wa fún yín aago mẹ́fà bá ti lù wípé ìjọba ìpínlẹ̀ Ebè wọn ni wọ́n ti rọ àwọn olùgbé ìpínlẹ̀ rẹ̀ bẹ̀bẹ̀ o wípé tọ̀ kí wọ́n ó ṣe kíni kí wọ́n ó sì mẹ̀dọ̀ kí wọ́n ó ṣiṣẹ́ jẹ́jẹ́ lójú pópó látàrí àwọn iṣẹ́ àkànṣe gbogbo eléyìí tó ń lọ ìyún ní àwọn ojú ọ̀nà gbogbo ní ìpínlẹ̀ ọ̀hún. Ìyún nínú ìwé ìròyìn ti Punch láàárọ̀ yìí ẹ láǹfààní láti gbọ́ ní ọ̀kọ̀ọ̀kan ìjèjì náà láàmọ̀ ṣe kíni láàmọ̀ láǹfààní láti mú wa fún yín. Káwo láti inú ìwé ìròyìn ti The Nation ni Atiku Abubakar òun ni àfẹ́ kó wọlé ìyún nínú ètò ìdìbò eléyìí tó wáyé lọ́dún 2023 ta ló sọ eléyìí wíkẹ́ ni o ó sọ àwọn ìdí táwọn fi gbé àwọn ìgbésẹ̀ kan àtàwọn ìgbésẹ̀ kọ̀ọ̀kan eléyìí tó láwọn gbé gbogbo àwọn ìròyìn pẹ̀lú àwọn míì ẹ láǹfààní láti gbé etí sí ìyún
nigba ti aago mefa to ba lu lo mo ni kango nigba ti eto inje ti gbo to ba bere sugbon ni bayi ba aago marun abo ba tin lu lo mo ni kango a lo gbo eto wa eto yin turning point lati enu olusagutan Femi Emmanuel adura momi balogun loko ti mi o e seun bi e ti se nti e ti gbo wa.

àtúpalẹ̀ òyìnbó tẹ̀dẹ̀ Yorùbá nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa iléeṣẹ́ alára àgbà yìí dá 103.5 FM Radio 1 kò yí Lagos látago àdìsáàgbò méje àárọ̀ ní gbogbo ọjọ́ Monday sí ọjọ́ Friday òwe tó dáńtọ́ nínú ìròyìn tó múnádókò àwàdà tó dáyé kùsọ́nù nínú ìròyìn jẹ́ ti gbọ́ ní 103.5 FM Radio 1 máa bá wa pàdé láàárọ̀.

àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè tó múnádóko. Ìlú mọ̀ọ́ká ni wá, ilé tó ko lọ́ ti ń gbọ́. Gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa, wàràwàrà ni ó tà, nítorí ẹ tà ló kọ́kọ́ ń tà, kọ́mọ ẹranko.

0: tọ bọjọ bá yọ báyìí àsìkárí kan lẹ́nu tó ṣùmọ̀ rẹ káàárọ̀ níbi gbogbo tẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa lórí kùtùkùtù yìí ojúmọ rí ojúmọ ayọ ojúmọ ìdùnnú náà ló mọ wa ojúmọ àkójúmọ àkójúmọ mọ ẹ láàárọ kùtùkùtù ní ọ̀kẹrìnléníogún oṣù kẹsànán ọdún 2026 ní o akìyìn àlùilọ́gọ ẹnu akúṣẹ àná ẹ àsìtúkù múra tòní bọ eré àtayọ ó bọ sọọdẹ wa ibi kò ní bọ sọọdẹ wa ṣe ọlọrun ọba ní ìdùnnú ojúmọ rí náà ló mọ wa o ojúmọ ojúmọ ìdùnnú ni tí wẹta àgbà ní péjú wòlíì lítẹrútọmọ ní péjú abala àdúrà mọmi ọmọ balógun ló kọ mi ẹ káàbọ sórí àkọtun ǹjẹ ti gbọ ìyàn láàárọ yìí eléyìí tó jẹ wípé ibẹ náà yànnà náà àwọn ìròyìn eléyìí tó jẹ wípé ó ṣuyọ látinú àwọn ìròyìn ojoojúmọ ilé wa tó jáde lóòórọ kùtùkùtù yìí ó ti yá náà nu nítorí bíṣẹ ò bá pẹ ni ẹnì kò tún gbọdọ pẹ pẹlú bó ti ṣe jẹ wípé bíṣẹ bá ti yá iṣẹ ti yá náà nu àtẹmí àti fauzia alakọ náà láàjọmọ ṣe kí ni láàjọmọ tukọ rẹ lóòórọ yìí gẹgẹ bí ìṣe wa gbogbo ọjọbọ báyìí bá a ti máa ṣe nù bó ni àkó ojúmọ o.
1: àkó ikú wẹliwẹli yìí ọlọ́run yóò jẹ́ tú wà lára
0: o. àmì ọ̀làgbára pọ̀ ẹ náà lọ jẹ́ kí.
1: orí ìṣàkójọ ọjọ́ àtòjọ́ nù.
0: orí bá kan kélédùn ọ̀ṣánu wa.
1: ọ̀pọ̀lọpọ̀ akójúmọ̀ gbogbo ilé ìṣe olólùfẹ́ ilé ìṣe rédíò 113.5 FM akójúmọ̀ láàárọ̀ yìí lẹ́ẹ̀kan sí ẹkùn dédé àsìkò yìí èmi fẹ́ wá bí wọ́n láàárọ̀ tó ní ká tó wọnú abala rò pé ọ̀nà owó ìwọ̀n ń gbà ni ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àbẹ́ni ló ní lára fún ìnira kó o fún èèyàn tó mọ̀ àṣẹ tó mọ̀ akẹ́kọ̀ọ́ àwọn àwọn àkàkẹ́ àṣẹlẹ̀ ẹnu làbọ̀ wá bá o gbúgbà bàdẹ̀ ó wà lákọọ́lẹ̀ kò sáṣe gbé o àṣepamọ́ òun ló ẹja ṣe dá
0: orí
1: ọ̀la ni ọ̀la náà ti dá sọ yìí àwọn ọmọ wa ọmọ wa great grandchildren wa wọ́n lè bá a rí bíi rí ibi tó bá wà ẹ kọjúmọ́ fauzia salakọ sọ́rẹ́ lórúkọ sẹ́mi akúwẹ́lẹ́wẹ́lẹ́ tù wá lára.
0: ó dé àwọn ìwé ìròyìn ọ̀hún lọ́kọ̀ọ̀kan ìjèjì náà ló wà níwájú. ẹjẹ́ a ṣe kíni ká tún jókòó ká fa rédíò mọ́ra dáadáa torí iṣẹ́ ti yá báyìí o. ó dá ká mọ mu nínú ìwé ìròyìn the post ìwé ìròyìn punch ìwé ìròyìn the nation ìwé ìròyìn vangard bákan náà ìwé the guardian òun náà wà níwájú wa. ó jẹ́ àjọ mọ́ ṣe kíni ká mọ̀ tẹ́ lórí ẹ̀ ǹjẹ́ ti gbọ́ o ìròyìn àkọ́kọ́ náà ní mú o tó jẹ́ wípé ó dàbí ìròyìn ayọ̀ ni eléyìí tó ṣiṣú jẹ́ wípé wọ́n ìròyìn ẹlẹ́ẹ̀kejì bákan náà ṣùgbọ́n gbogbo ẹ̀gbẹ́ kí gbogbo ẹ̀ ó lè dá náà ni o látàrí ìpànìyàn ní ìpapọ̀ eléyìí tó jẹ́ wípé ó ń wáyé ní orílẹ̀-èdè South Africa ni wọ́n ní wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló jẹ́ wọ́n tún ṣe kíni wọ́n tún balẹ̀ sí orílẹ̀-èdè yìí o ìyẹn ò ní ọ̀sẹ̀ ta

0: wáyé látàrí bó ti ṣe jẹ́ wípé ìpànìyàn ọ̀hún àti ìkọlù eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè South Africa tí wọ́n ń ṣe sí àwọn ọmọ orílẹ̀-èdè Nigeria ọmọ orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ míì tí ò tiẹ̀ fìgbà kan dúró bí ti wù kó mọ̀ ẹnìkan eléyìí tó ṣẹnu fóró fún àwọn oníròyìn náà ló fìdí ìgbàsókè tuntun yìí ló fìdí ẹ̀ múlẹ̀ o ìyún fún àwọn akọ̀ròyìn oyin ti The Vanguard yún lálẹ́ àná tí wọ́n sì gbé jáde kàsàǹdù láàárọ̀ kùtùkùtù yìí o wípé tọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan náà ni wọ́n tún kódé o láti orílẹ̀-èdè South Africa o wọ́n fìdí ẹ̀ múlẹ̀ síwájú wípé tọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí òun náà ló jẹ́ wípé wọ́n ní okoòwò oríṣiríṣi tí wọ́n sì ní àwọn dúkìá lọ́lọ́kùjọ̀kan ní orílẹ̀-èdè South Africa ẹ̀mí ara ẹni náà ló yá dùn náà o ká tó ṣe kíni ká tó mọ káàkiri torí wípé bẹ́ẹ̀mí bá wà náà ni ìrètí ń bẹ o nítorí èyí wọ́n ní tọ̀ gbogbo àwọn èèyàn ọ̀hún wọn kó wọn wálé tó sì jẹ́ wípé náà ló wọ́n ní gbogbo tí ó jẹ́ bíi dúkìá wọn ló jẹ́ wípé wọ́n ti fi ilẹ̀ sọ́hún ṣùgbọ́n àlàáfíà báyìí náà ni wọ́n kó wọn lé o tọ̀ ẹ wo ìròyìn náà wọ́n ra kọ́ lọ́wọ́ Belinda torí ṣe èdè ní yàjóyàjó nínú ìwé ìròyìn Vanguard eléyìí tó jáde láàárọ̀ yìí. ṣùgbọ́n àlàáfíà báyìí náà ni wọ́n kó wọn wálé o tọ̀ ẹ wo ìròyìn náà wọ́n ra kọ́ lọ́wọ́ Belinda torí ṣe èdè jáde ní yàjóyàjó nínú ìròyìn Vanguard eléyìí tó jáde láàárọ̀ yìí.
1: ǹjẹ́ ẹ ti gbọ́ ìròyìn The Guardian tó jáde láàárọ̀ tòní lábẹ́ ẹ̀ka tí wọ́n rí sí ọ̀rọ̀ okòwò orílẹ̀-èdè yìí òun ni àwọn tí wọ́n jẹ́ pé àgbáríjọpọ̀ àwọn iléeṣẹ́ aládàáni ni wọ́n ti ń sọ láàárọ̀ ètò pé ṣé rí pé ìgbésẹ̀ central bank gbé pé wọ́n dín owó tíyàn bá yá eré èrè tó sọ lórí wọ́n dín kù láti 26.5% wọ́n gbé sí 23% wọ́n lóhun tani. wọ́n ní àmọ́ kan tó wà ń bẹ̀ ni pé bọ́n ṣe sọ èbó ṣe táwọn ilé epo àwọn ilé ìfowópamọ́ tí wọn ò bá fi ṣiṣẹ́ ṣe dájú pé bẹ́ẹ̀ wọ̀nyọ́ ṣe wá ń gba ya owó fi ṣe okòwò wọ́n jẹ́ pé iye tán máa lórí ẹ̀ ó ti re dínkù wọ́n ló ṣe é ṣe kíkiní kó má jẹ́ kó wà ní ipa eléyìí tí àwọn èèyàn fẹ́ kó ní láwùjọ pàápàá èròǹgbà báǹkì CBN lórí ìgbésẹ̀ yìí wọ́n ní ó ṣe é ṣe kó má ṣe kó má ṣẹlẹ̀ tó ní ilé àwọn ilé ìfowópamọ́ tí wọn bá rí pé tó bá wá yáwó ní tó máa fi san 50,000 naira wà á dínkù wọn ní tí ó bẹ̀ oṣooṣù kó má ṣe nǹkan tó fẹ́ kí rìsọ́ọ̀tì yẹn má bàa jáde àjọ kan tí wọ́n Lagos Chamber of Commerce and Industry LCCI òun náà ni wọ́n ṣe àpèjúwe ọ̀rọ̀ tí wọ́n sì ṣàlàyé wípé ohun tó dáa ní ìgbésẹ̀ tí wọ́n gbé àmọ́ àwọn olókòwò kéékèèké àwọn tó lè fẹ́ bẹ̀rẹ̀ òwò àwọn tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ jẹ́ pé ṣùgbọ́n ìkọ̀sìkọ̀ ló ń fa àwọn ọ̀rọ̀ owó ṣe òwò tó wọ́n ní tí wọn ò bá gbìyànjú láti wá sí ilé ìfowópamọ́ tí wọ́n wá ń ya owó wọ́n ń gé owó náà kù wọ́n ló ṣe é ṣe máa ń ràn wọ́n lọ́wọ́ ẹni tó jẹ́ adarí àgbà ní àjọ ìyẹn dókítà Chinyere Alima òun náà ló sọ eléyìí pé ìgbésẹ̀ yìí ó jẹ́ ohun táwọn tí ń rò tipẹ́tipẹ́ kó yẹ kó wáyé tàbí eléyìí tó pọ̀ nílùú táwọn èèyàn ń kojú tó lè jẹ́ pé àwọn tó ń ṣòwò pàápàá fi sùúrù wọ́n ní ṣùgbọ́n báyọ̀ wá gbé ìgbésẹ̀ ó jẹ́ ohun tó dùn mọ́ àwọn náà wọ́n wá fi àsìkò yí ra àwọn ilé ìfowópamọ́ sí pátápátá pé kí wọ́n gbìyànjú kí wọ́n rí pé ìgbésẹ̀ tẹ̀bẹ̀rẹ̀ sí ní ìlú káwọn tó ń ṣòwò àwọn oníṣòwò kéékèèké àwọn tó jẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ àtàwọn tó ti wà nú ẹ̀ kó lè túbà máa gbèrú sí nínú èwo ọjà wọn wọ́n tún ran ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè á ràn lọ́wọ́ 23% tó gé sí ẹ gbìyànjú ẹ jẹ́ kó reflect nínú owó tó wọ́n máa yá o ẹjọ́ torí pé wọ́n ló bá pọ̀ jù nínú bẹ́ẹ̀rọ yìí gádà wọ́n ti sọ láàárọ̀ tù ní.
0: lọ́dà ìjẹ́ ti gbé nínú ìwé ìròyìn daily post eléyìí tó jáde láàárọ̀ yìí ìròyìn eléyìí àjọ efcc ni o wọ́n ní níṣe ni wọ́n ti kéde rẹ̀ báyìí wípé ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alága ìgbìmọ̀ kan àbí alága ikọ̀ kan ni eléyìí tí wọ́n pè ní pension reform task team orúkọ rẹ̀ ń jẹ́ Abdulrasheed Abdullahi Maina rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ń wá káàkiri báyìí o lójú òpó x eléyìí tó jẹ́ ti àjọ efcc òun náà ni wọ́n ti fi ìkéde ọ̀hún wọ́n ti fi síta iyùn lánàá òde yìí o pẹ̀lú tó sì jẹ́ wípé ẹni tí ó jẹ́ olùka ti ìròyìn àti ìpolongo iyùn délé Oyewale òun náà buwọ́lu tó sì fi síta iyùn lójú òpó ọ̀hún lánàá òde yìí ni o ẹ̀ múlẹ̀ wípé níṣe ni Maina wọ́n ní àwọn owó kan tó jílíọ̀nù tó gbé bílíọ̀nù pọ̀n òun náà ló jẹ́ wípé ó ti ṣe kíni ó ti lo pòǹpò tó sì kò tó kò sápò ara rẹ̀ wọ́n ní láti bí ọdún díẹ̀ sẹ́yìn ló jẹ́ wípé ó ti ń fojú iná ọ̀kun òjọ̀ kan ro bí káwọ́ ni lọ ilé ẹjọ́ lórí pé kíni lórí ìṣòwò olùkú Maina náà ni o wọ́n fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí wípé láì kan wọ́n ní wọ́n ti kọ́kọ́ tì í mọ́ ọgbà àtúnṣe kùdé èyí tó ṣe lo bí ọdún kan ń bẹ̀ hùn kó tó wá di wípé ó tún pa wọ́n tún ilẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n ní nígbà tí wọ́n ní nǹkan bíi oṣù kọkànlá ọdún 2021 ni o wọ́n ní ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ eléyìí tó fìdí kalẹ̀ sílùú Àbújá wọ́n níṣe ni wọ́n tún ti kọ́kọ́ wọ lọ ilé ẹjọ́ rí fún bí ìgbà téèyàn gbowó òlú tó ganan tó fi ránṣẹ́ sílùú míì tí sì lọ ń jẹ ìgbádùn ẹ̀ tí lọ ń ja awuyewuye ń bẹ̀ o wọ́n ní owó ọ̀hún ti ń ro mọ́ láṣọ wọ́n ní owó ọ̀hún ò dín ní bílíọ̀nù náírà bákan náà

0: nǹkan bí oṣù kẹwàá ọdún 2019 wọ́n ní ẹ̀sùn méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n fi kàn ó láti ọ̀dọ̀ àjọ EFCC tó sì jẹ́ wípé ilé ẹjọ́ ló ti sọ wípé tọ̀ òun ò jẹ̀bi o pẹ̀lú àlàyé ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ gbogbo ẹ̀ wọ́n ní ṣe ni màìná wọ́n ní wọ́n ti ń wá báyìí o tó sì jẹ́ wípé àwọn owó eléyìí ti ń rú mọ́ láṣọ wọn ló wọ̀ ọ́ pọ̀ gidi gan ni ṣe ni wọ́n gbé àwòrán rẹ̀ kàsàǹgbà ni wọ́n gbé sójú ìwé ti ìwé ìròyìn ti Daily Post àwọn ìwé ìròyìn míì náà wọ́n gbé tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ń wá màìná o ẹ̀yàn wọn ni ẹni ọdún mọ́kàn ní ọgọ́ta ni o wọ́n ní ọmọ bíbí ìlú kan tí wọ́n ń pè ní Bill ní ìpẹ́ Bọ̀nú òun ni o àwòrán rẹ̀ kàsàǹgbà gàdàgbà ni wọ́n gbé bẹ̀ ẹ̀yàn wọn ni wọ́n káàkiri báyìí láti ọ̀dọ̀ àjọ EFCC òun náà ni ìròyìn eléyìí ló ti sọ̀kalẹ̀ sínú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ yìí. Ǹjẹ́ ẹ
1: ti gbọ́ inú ìwé ìròyìn The Punch náà tò ní ìyẹn àjọ tó ń rí sí bí wọ́n ṣe ń ta epo àti ohun tí ó ń ta lórílẹ̀-èdè yìí ìyẹn NMDPR wọn ti sọ láàárọ̀ tòní wọn ni pé ṣe ló dàbí pé àbáwọn ṣe ń ba yín ẹrù péré ni wọn láwọn ti kẹ́fí wípé àwọn ilé epo kan tí wọn ń tẹ epo ó tẹ̀lé pé wọn ń tà ní ìtàn ní kọta wọn ní ṣùgbọ́n wọn ti dọ́gbọ́n sí tẹ pítmítà wọn ni pé àwọn sì ti dá pé wọn ti fi dọ́wọ́n létí àwọn sì ti ṣiṣẹ́ ìwádìí àwọn rí pé àwọn lóòótọ́ ló ń ṣe báyìí nítorí ìdí ẹ̀nà wọn náà bí ogún ilé epo òun làwọn ti pa láàrin ọdún 2025 sórí 2026 tá a wà látàrí wípé owó tó mìíràn wọn kò ta epo tó tó fún wọn ó fọlọ́ fẹ́ epo 5000 lítà bíi mẹ́ta ló yẹ kó tó ọ̀rọ̀ tàbí lítà méjì tí wọ́n ló ti pé wọ́n ní yíwe wọ́n lọ tún máa fowó ọ̀wọ́n ká fi máa jẹun ọ̀wọ́n o nídìí èyí pé àwọn tó wá ń ṣe ìkìlọ̀ ilé ilé ní àárọ̀ yìí wípé gbogbo ilé ẹ̀yìn tẹ́ jẹ́ mákẹ́tà ẹ̀yìn kan sọ pé àwọn èyí kọ́ àwọn tó ń tepo ní ẹlẹ́wọ̀n àtẹ́ńdà tí ń tán tepo ẹ̀fà wọn létí tó ń tá a bá dé bẹ̀ ilé ẹ bá àwọn òṣìṣẹ́ yín sọ̀rọ̀ nítorí pé olúkúlùkù ló mọ bí nǹkan ṣe rí ní àwùjọ báyìí kò wá tún dídá tó káwọn ẹ̀nà fẹ́ re epo iye báyìí kó ẹ̀pẹ̀ ti dín ìlà epo náà ẹ̀ ti dín ikù iye tẹ́ bá tà sínú epo tó máa ń láwùpá iye tí pàdé gbà bọ́ọ̀lù ti wá rí báyìí wọn ni kò dára tó torí pé kò sí lára òfin eléyìí tó rọ̀ mọ̀ pé kí bàárà wa dáadáa kò sí lára bẹ́ẹ̀ ó takò òfin ọ̀hún nídìí èyí a tún ṣe ìkìlọ̀ láàárọ̀ nítorí pé gbogbo ẹ̀yìn ilé iṣẹ́ ilé epo tó yẹ pé ẹ̀ tí ń ṣe lé mú wọn ni ẹ má sùn lọ ẹ bá rẹ̀ pé bí ọkàn yín balẹ̀ àwọn sì ń bọ̀ tó jẹ́ akọ̀wé àgbà àti alukoro fún àjọ ọ̀hún ìyẹn ọ̀gbẹ́ni Kádìkè òun ló ṣàlàyé ọ̀rọ̀ tó ṣe ń kìlọ̀ fún gbogbo ẹ̀yìn mákẹ́tà yìí pé orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ṣọ́ ara yín o ohun táwọn èèyàn bá sanwó ẹ̀ òun ni ìmọ̀ bí bẹ́ẹ̀ kọ́ báwọn bá ti mú yín báyìí
0: kéré mọ́ jẹ ni nínú ìwé ìròyìn Daily Post tó jáde láàárọ̀ ìjẹ́ ti gbọ́ o àwọn tó jẹ́ aṣáájú ẹ̀sìn lórílẹ̀-èdè wa Nàìjíríà wọ́n ti rọ̀ wọ́n láti jẹ́ àwòkọ́ṣe rere láwùjọ lórílẹ̀-èdè yìí ìbò ni wọ́n ti rọ̀ ta ló sọ̀rọ̀ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àjọ EFCC náà kíni ló fi ọ̀rọ̀ kan síta o iyùn níbi ìpéjọpọ̀ kan tí wọ́n ní wípé wọ́n ti ṣe wọ́n ní ibi ìpàdé ọ̀hún wọ́n ní ìpàdé náà pé ẹlẹ́ẹ̀kejì rẹ̀ òun náà ni ti ọdún 2026 yìí o wọ́n ní nílùú Àbújá lánà òde yìí wọ́n ní ìpàdé ọ̀hún ni wọ́n pè ní ìpàdé ìgbà àwọn alẹ́nulọ́rọ̀ iyùn lágbọn ẹ̀sìn tí wọ́n pè ní Nigerian Interreligious Council NIREC òun náà ni o wọ́n ní lánà òde ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà àjọ EFCC ọ̀hún iyùn ọ̀gbẹ́ni Ọlá Orede ní ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú bó ṣe ń yànnà náà àwọn ọ̀rọ̀ kan eléyìí tó jẹ́ wí bí ti ń bọ́lẹ̀ báyìí bí ìgbà tí ó kó ọ̀rọ̀ ti ń bọ́lẹ̀ kìkìkì sọ tí ó wà ń bẹ̀ tí wọ́n péjú pésẹ̀ síbẹ̀ ni wọ́n ní lára ọ̀rọ̀ ọ̀hún eléyìí tó jẹ́ wípé ó ṣàkí púpọ̀ eléyìí tí ọ̀gbẹ́ni Ọlá Olúkóyèdè tó jẹ́ àjọ EFCC tí ó sọ sígboro ayé ó fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ kìlọ̀ fún ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aṣáájú ẹ̀sìn yìí o ó ní wípé ṣe ẹ rí bẹ́ẹ̀ bá mọ̀ tẹ́lẹ̀ ẹ kí gbogbo wa ká lọ mọ̀ wípé owó ìdámẹ́wàá ọ̀rẹ́ ti ẹ ṣàkáàtì àtàwọn owó míì tẹ́ ń gbà nínú ìpéjọpọ̀ ẹ̀sìn tó jẹ́ pé ríṣe lọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ aṣáájú ẹ̀sìn kó sínú àpò òṣùwọ̀n tiwọn gangan wọn ni ìwà ọ̀daràn ni o nínú òfin orílẹ̀-èdè wa Nàìjíríà Olúkóyèdè ó sọ̀rọ̀ yìí níbi ìpàdé ọ̀hún ó sì fìdí ẹ̀ múlẹ̀ wípé tọ̀ ṣé ẹ rí kò sí tó sọ wípé kí aṣáájú ẹ̀sìn kan bóyá páìtọ̀ àbí àáfàá àbí tó jẹ́ ẹlẹ́sìn àbáláyé ti léwájú wọn kan kọ́ mọ́ ṣiṣẹ́ míì bí ó ti wù ó ní kò sí òfin tó sọ pé kọ́ mọ́ ṣiṣẹ́ míì ṣùgbọ́n dídá owó ìjọpọ̀ mọ́ owó tara ẹni nínú àpò òṣùwọ̀n wọn ní kì í ṣe tó jẹ́ wípé ó bá òfin bí ó ti wù kọ́ mọ́ o wọ́n fìdí ẹ̀ múlẹ̀ síwájú sí wípé tọ̀ ṣe rí irú ìgbésẹ̀ yìí eléyìí tó jẹ́ pé ó ti ń lọ láti tó pé ó ti ń lọ láti gbà láíláí láti tipẹ́tipẹ́ tó jẹ́ pé níṣe ni àwọn jẹ́ ilé ìjọsìn gan àwọn tó jọmọ ilé ìjọsìn tí wọ́n jọ́sìn jẹ́ ìpéjọpọ̀ bẹ́ẹ̀ níṣe ni wọn ò wò gẹ́gẹ́ bí wípé ó jẹ́ tó ṣe pàtàkì àbí tó ṣe kókó kan olú

0: láyé dé wá sọ̀rọ̀ ni ó fi ó yàn nà náà wípé ṣe rí bí tó jẹ́ aṣáájú ẹ̀sìn yín ṣiṣẹ́ míì bóyá intamọ́tò àbí ń ṣiṣẹ́ àgbẹ̀ àbí ṣoko àbí míì wọ́n níyàn ọ̀tọ̀ ṣùgbọ́n owó tó bá jẹ́ wípé owó ilé ìjọsìn ni ó jóun gan ló ní ilé ìjọsìn rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kí wọn ó ṣe kíni kí wọn ó yà kó ya owó òòjọ́ kúrò nínú eléyìí tó jẹ́ ti owó tiẹ̀ gangan ó ní eléyìí gan ló bá òfin mu mọ̀ pé ká máa sọ wípé ẹ fẹ́ tẹwó iyùn sí àkáǹtì tó já ṣáájú ẹ̀sìn wọn ni wípé ẹ má lọ tẹwó iyùn sí àǹtí rẹ̀ gangan o torí wípé kíni bí iṣẹ́ ìwádìí bá lọ lórí ẹ̀ síwájú tó sì lọ sẹ́yìn wọn ni wípé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ yóò padà wá tí ó sì ṣe kíni tí ó fọ́ ká sì gbòòrò ayé iyùn sórí ẹni tó já ṣáájú ẹ̀sìn yín ni o ẹ wo olùkóyèdè ó sọ̀rọ̀ ilẹ̀kùn o ṣùgbọ́n ní ìwé daily post náà lẹ́ti láǹfààní láti ka ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láàárọ̀
1: ǹjẹ́ ẹ ti gbọ́ kékeré inú wẹ́ ròyìn ìdígẹ́dẹ́ àndáàárọ̀ tòní ilé ondo òun náà
0: lọ́yìn sórí ẹni tó já ṣáájú ẹ̀sìn yín ni o ẹ wo olùkóyèdè ó sọ̀rọ̀ ilẹ̀kùn o ṣùgbọ́n ní ìwé ròyìn daily post náà lẹ́ti láǹfààní láti ka ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ láàárọ̀ yìí
1: ǹjẹ́ ẹ ti gbọ́
0: kékeré
1: inú wẹ́ ròyìn ìdígẹ́dẹ́ àndáàárọ̀ tòní ìpínlẹ̀ ondo òun náà lọ́yìn ti ń fọ rere ọ̀rọ̀ yìí síta o lábẹ́ àjọ kan tí wọ́n pè ní ondo state competition and consumer protection agency ODCCPA ni wọ́n ti ń ṣe kìlọ̀kìlọ̀ pé omi ẹyẹ ní ṣòwò ẹ̀yin ara ẹni tẹ́ ń tajà ẹ̀yin tẹ́ ń pèsè nǹkan àbí nǹkan míì àti ẹ̀yin tẹ́ ń tepo pàápàá ṣe ní ìpínlẹ̀ ondo tá a wà lábẹ́ ìṣàkóso ìjọba tó wà lórí àlééfà báyìí àwọn ò ní gbà láyè yẹn ò ní gbà láyè fún yín bóyá ẹ pèsè ohun tí ò gbà tó àbí ohun tó kú máa mú àlera àwọn èèyàn yóò máa mú ní ìbàjẹ́ yóò máa mú bàjẹ́ wọn láwọn ò ní gbà lọ́wọ́ yín o wọ́n ní nǹkan tó kọ́kọ́ ní fake adulterated kínní ni o substandard ni o counterfeit ni o èbó tó lò bẹ́ẹ̀ pọ̀ nǹkan tó jẹ́ pé kò ń ṣe original tàbí ò ń ṣe ògidì wọ́n ní ẹ má gbéwá sí ìpínlẹ̀ ondo wọ́n lẹ́yìn tẹ́ wàá mẹ́tẹ́ pẹ́ tí ń ṣe tẹ́lẹ̀ ẹlọ́kọ̀ọ́ ọmọ ìbàjẹ́ nítorí pé ní báyìí àìpé nínú ìlera wọn wọn làwọn ò ní fọwọ́ sílé nídìí èyí àwọn máa ń ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo ẹyin oníṣòwò ní àwọn aráàlú àwọn àtolùgbé ibẹ̀ ó wà ní nǹkan tó wà dídá tí ẹ kò ní pàlára kankan látara nǹkan tó ń jẹ àbí nǹkan tí wọ́n mu àbí nǹkan tí wọ́n ń lò tẹ́fì máa fún wọn ní àìpé nínú ìlera wọn wọn làwọn fọwọ́ sílé nídìí èyí àwọn máa ń ṣe kìlọ̀kìlọ̀ fún gbogbo ẹyin oníṣòwò ìpínlẹ̀ ondo wọn ní ìlú tí ò bá ti sófin kò sẹ́ṣẹ́ o ẹ̀ṣẹ́ tí òfin bá ti wà ẹ̀yọ́ bá ti dé kọ́ta ló fi báyìí kò dẹ́ṣẹ̀ nu ìjìyà sì wà ó sọ bẹ́ẹ̀ ẹ tó wá jẹ́ alága àjọ náà olùyẹmí fáṣípẹ̀ òun náà pé ìjọba ìpínlẹ̀ ondo wọn ò fa ẹ̀rọ ọ̀tẹ̀ ìfàyè gbá rárá wọn ò sì ní kí lajú dẹ̀ kí tàlùbọ̀ okòwò torí pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ń ṣẹlẹ̀ pàápàá tá a bá láìpẹ́ yìí ni àwọn kan mu ọtí kan débi pé ó gba ẹ̀mí àwọn kan lọ wọn ní nǹkan tó
0: ó dá ẹjọ́ eléyìí mọ láàárọ̀ yìí jẹ ti gbọ́ wọ́n ti rọ gbogbo olùgbé ìpínlẹ̀ èkó wọn ni ká ṣọ́ra o fún ayédèrú epo pupa epo òsebẹ̀ wọn ni ká ṣe kíni ká ṣọ́ra o torí pé kíni ayédèrú rẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọjà pa jákèjádò ìpínlẹ̀ èkó báyìí o wọn ni eléyìí tó jẹ́ pé ó mójútó ọ̀rọ̀ tí aráàlú ń lò ní ìpínlẹ̀ èkó tí wọ́n ń pè ní lascopa wọn ni jọ yìí òun náà ló jẹ́ wípé wọ́n fi ìròyìn ọ̀hún síta tó sì jẹ́ pé wọ́n gbo olùgbé ìpínlẹ̀ èkó wọn ta àwọn lólobó wípé tọ̀ kí gbogbo wa pátá kájọyọ ojú la lákàn fi ṣọrí o wọn ni àwọn aróka tí wọ́n ń pè ní aṣọ dáì àwọn oríṣiríṣi wọn ni wọ́n pò mẹ́fẹ́ tó jẹ́ pé bí yòó bá ti pọ́n yòó báyìí níṣẹ́ la mọ̀ sọ pé tọ̀ ètò pọ̀ gan ni mo fẹ́ ètò pọ̀ gan mo fẹ́
1: ẹ̀yìn
0: ọ̀rẹ́ bẹ́ẹ̀ bá rí pọ́ rẹ̀ ẹ ṣe wádìí ẹ̀ dáadáa torí wípé wọ́n ló ti pọ̀ lọ́jà gbogbo ọjà nípínlẹ̀ èkó báyìí o ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí tí wọ́n ní wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ oúnjẹ láti ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà ní ẹ̀ka kan tó ní ṣe ẹ̀ka tí wọ́n ti máa ń ohun tí ẹnu ń jẹ nílé ẹ̀kọ́ gbogbo níṣe ti àùchì náà ló ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ńbẹ̀ níbi tó ti ń yànnà náà tí sì ń tú àwọn àṣírí ọ̀ta ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì wọn ni ká ṣọ́ra o wọn bákan náà wọ́n wípé tọ̀ bá a bá wá kẹ́fín wípé tọ̀ irú nǹkan báyìí ń lọ àwọn kan wẹ̀ àwọn kan ń pò ó pọ̀ wọ́n ń po kẹ́míkà á pọ̀ mọ́ra wọn mọ epo pa epo òsebẹ̀ wọn ni ká tètè fi kíni ká fi tó àwọn tí ó jẹ́ òṣìṣẹ́ aláàbò wọn ni ká fi tó

0: wọn létí o torí wípé wọn ní ìgbà ayé gbádùn wa náà ló ṣe kíni ló jẹ ìjọba ìpínlẹ̀ Èkó ló jẹ wọn lógún o nítorí náà wọn ní kíni ọ̀hún wọn ló léwu fún ilé ìròyìn ìwé ìròyìn ló gbé láti alẹ́ àná náà ni ìròyìn ọ̀hún ti ń jàràn ìrìn kù káàkiri ẹ lọ́ka kẹ ẹ wo gbogbo àwọn ìwé òyìn eléyìí tún jáde lóòrọ kùtùkùtù yìí.
1: ǹjẹ́ ẹ ti gbọ́
0: pé kíni
1: iná ti gádà láàárọ̀ tòní èkó èkó tó wà èmi náà tún fẹ́ tẹ́
0: bàjẹ́ ìjọlẹ̀ ìjọlẹ̀ lé àná náà ni ìròyìn ọ̀hún náà ló ti ń ṣe kíni ti ń jàràn káàkiri ẹ lọ́ka kẹ ẹ wo gbogbo àwọn ìwé ìròyìn eléyìí tún jáde lóòrọ kùtùkùtù yìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́
0: pé kíni
1: iná ìwé ìròyìn ti gádà láàárọ̀ tòní èkó èkó tó wà èmi náà tún fẹ́ tẹ́ bàjẹ́
0: ìjọlẹ̀ ìjọlẹ̀ ìjọlẹ̀
1: abala òṣèlú ni abala òṣèlú ni ibi tí wọ́n ti ń sọ ìyẹn ẹgbẹ́ òṣèlú All Progressive Congress ti ìpínlẹ̀ Èkó wọ́n ní pé ọ̀gbẹ́ni Ganiyu Kọ́láwọlé Egunjọbí àti Azeez Yusuf wọ́n ní ní báyìí àwọn jìgá kúrò nínú ọmọ ẹgbẹ́ àwọn tọ́wọ́n sì ti ṣe ni pé wọ́n ń ṣe ọmọ ẹgbẹ́ àwọn látàrí pé wọ́n ìgbésẹ̀ kan wọ́n ń gbé eléyìí tó lòdì sí òfin tí ẹgbẹ́ òṣèlú tí wọ́n gbé kalẹ̀ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Èkó wọ́n dẹ̀ ri pé àwọn ọ̀wọ́ kan tó yẹ kókó bá ìlànà àti ẹgbẹ́ náà kò bá a mu nídìí èyí lọ́ fi ni pé méjèèjì wọ́n expel wọn ni pé ṣé ọmọ ẹgbẹ́ wa mọ́ látàrí eléyìí tẹ́ alága APC ní ìpínlẹ̀ Èkó Colonels Ọ̀jẹ̀labí ọ̀nàṣẹ́ ìkéde yìí ní àná níbi tí wọ́n ti ń ṣàlàyé pé ṣẹlẹ̀ ọ̀gbẹ́ni Egunjọbí ti Yusuf ọmọ ẹgbẹ́ APC ni wọ́n tẹ́lẹ̀ ni wọ́n kópa nínú ètò ìbẹ́lẹ̀ eléyìí tó wáyé lọ́dún 2023 fún àwọn tó ń lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ tó rí òṣè wọn lóore tí wọ́n gba wọn wí ni wọ́n ní àmọ́ dípò kí wọ́n àwọn gba ìsìn ìdìbò yóò tó pé bó ṣe wáyé ó lọ bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ wọ́n náà ṣe lé dípò wọ́n lọ ń ṣe àwọn activities àwọn nǹkan òfin ẹgbẹ́ wọn lọ ń ṣe wọ́n ní ìdí èyí lọ́wọ́ fi ni pé ní báyìí ẹ ṣe ọmọ ẹgbẹ́ àwọn ọmọ àwọn láti fèsì ọ̀rọ̀ tó ní pé ìsọ̀rọ̀ ni gbèsì ìgbèsì ni ìsọ̀rọ̀ ni ọ̀gbẹ́ni Egunjọbí ni pé ẹ̀gbọ́n Egunjọbí àti Yusuf wọ́n ní nǹkan ìgbésẹ̀ tí ẹgbẹ́ òṣèlú APC gbé ní ìpínlẹ̀ Èkó wọ́n ní wọn ní ìdí pé ó tẹ̀sí ó pẹ́ jù torí pé àwọn ti ọ̀rẹ́ àwọn ti kúrò nínú ẹgbẹ́ tipẹ́tipẹ́ lórí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń sọ ilé yìí jáde àwọn òṣìṣẹ́ nǹkan tán wọ́n ní láti ìgbà ọdún oṣù keje ọdún 2026 àwọn làwọn ti resign gẹ́gẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ọ̀sẹ̀ díẹ̀ lẹ́yìn tí wọ́n kéde àwọn tuntun sọ ṣẹ́yẹ̀ṣẹ̀ wá sọ nísìnyí pé àwọn ní pé àwọn yọ̀ wọ́n kò nu ẹgbẹ́ àti júlẹ̀ làwọn ṣọmọ ẹgbẹ́ mọ́tọ́ wọn ti kúrò níbẹ̀ ìjọ kẹtàlélógún oṣù kẹsàn-án yìí ṣẹ̀ṣẹ̀ wá ń sọ pé ẹyọ̀ wọn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ wọ́n nílé mọ́tò tó ti kọjá lọ ní ṣẹ́ wọn sí pé dúrọ́bẹ̀ wọn pọ̀ ọ̀rọ̀ ọ̀wọ̀ mi ni àwọn ọmọ ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ ìlú ọbànṣọ́ wọn ní pínlẹ̀ ṣẹ́ni àti Egunjọbí àti Azeez Yusuf wọ́n ṣe kúrò kò lè túrú kan báyìí pé nínú ẹgbẹ́ òṣèlú APC ní ni pé ẹgbẹ́ tó ń lọ yẹn ìyẹn Allied People's Movement tí wọ́n lọ yẹn ẹ̀yìn òkú ẹgbẹ́ rúfẹ́ wọn torí pé àwọn máa gbígbọ́ lókè àwọn sì máa jáwé olúborí tó ń bọ̀ lọ́nà nínú ẹ̀rọ ìrìn gádà wọ́n ti ṣe lálẹ́ ìlànà ẹ̀mí kọ́ mi ìmọ̀ kankan gba ẹ̀kọ́ ti ṣe
0: bẹ́ẹ̀ ọ̀ kọ́ jáde náà ni wọ́n kà á síta lọ́ba tán ẹ wọ ẹja dókè lọ́hùn-ún ká ṣe kí ká jẹ́ àwọn iṣẹ́ bíi méjì bàbá bá padà dé ká mọ̀ wá tẹ̀ wájú ǹjẹ́ ẹ ti gbọ́ nìkan ní rédíò 103.5 FM.
2: Ikeja Electric and you. Do you need more enlightenment in our sector? Or you just want solutions to electricity issues? Then get a date on the program. Ikeja Electric and you. Every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1, 103.5. Professionals from Ikeja Electric PLC will be joining us live to lighten you on all you need to know. Ikeja Electric and you. Every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 103.5 FM. Don't miss it.
3: Ètò ẹṣin ọ̀rọ̀ ti padà kọ̀tún. Gbogbo ọmọ Yorùbá o, ẹ máa pàdé Tájúdínà Ajani Ojúlégba. Ẹṣin rẹ̀ ní gbogbo ọjọ́ Tuesday, láago mọ́kànlá àbọ̀ sí dàgbò méjìlá ọ̀sán. Iléeṣẹ́ Radio 1, 103.5 FM. Ẹni tó bá ti parí òwe, yan lórí kó máa pa láàrú fẹ́ bù ni o. Ẹgbẹ́ polówó ọjà wa fún wa. Ẹ dẹ̀ máa ta wàràwàrà bọ́mọ ẹta tí ń tà. Ẹ pé Ojúlégba sórí 08023094983 Emi ko ni fọ juwele baba mi iwo nko.
4: When girls are here, communities grow stronger.
5: Deserves the chance to speak, to lead, and keep the future. Radio 1 103.5 FM proudly invites the second edition of the International Day of the Girl Symposium. Theme: End Child Marriage,

ní alayẹyẹ ẹni ọ̀tọ̀ gbogbo onífàájì gbogbo aródejò aródejò ó tún ti ètò yín tẹ́ ẹ máa ń jẹ̀gbádùn ẹ̀ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday ẹ kú ìbalẹ̀ balẹ̀ níkànnì rédíò 101.03.5 FM ẹ̀ka rédíò Nàìjíríà nípínlẹ̀ Èkó ètò tá a ṣàgbékalẹ̀ rẹ̀ láti máa fi kú ìpalẹ̀ mọ ayẹyẹ ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà ọgboyè ìgbòmìnira lẹ́nu iṣẹ́ óyá ká tún jọ ṣe é lọ́jọ́ Friday bẹ̀rẹ̀ láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM nígbà tí ẹ bọ́sẹ̀ di ọmọ sálì wo mọ gbé yín débẹ̀ tán yanyan pẹ̀lú àwọn orin aládìídùn pẹ́ báwo lẹ ṣe fẹ́ sí abala kí ló ṣẹlẹ̀ níbi ayẹyẹ níbi tá ti máa pẹ̀lú àwọn ohun tó ń ṣẹlẹ̀ lóríṣiríṣi níbi ayẹyẹ gbogbo abala ìṣèbé níbi tá ti máa béèrè àwọn orin tẹ fẹ́ lóríṣiríṣi tó fi máa abala tá ti mú fún ayẹyẹ gbogbo ẹ kú ìpalẹ̀mọ́ pẹ̀lú ẹni ọlá sálì gan lètò jà yín níbi tá ti lè kéde tàbí ṣèpolówó ọjà tẹ́ sì máa tààrà wàrà pàápàá jùlọ ẹ̀yin tí ohun tẹ́ ń tàjọ mọ́ nǹkan táwọn alayẹyẹ nílò mọ́ ti àtẹ̀jíṣẹ́ yín látẹ̀sílẹ̀ fún àwọn tẹ́ bá fẹ́ kí fún ìkéde àti ìpolówó ọjà ẹ máa pe ẹni ọlá bọ́sẹ̀dì sálì ọlá bẹ́ńtlì sórí 09115173370 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM láago méjìlá ni rédíò 101.03.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gbà 51-733-70 ẹ kú ìpalẹ̀mọ́ ní gbogbo àṣálẹ́ ọjọ́ Friday láago mẹ́wàá àbọ̀ àṣálẹ́ 10:30 PM láago méjìlá níkànnì rédíò 101.03.5 FM ọ̀sẹ̀ yìí máa láòdù gan ẹgbà.

0: èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín iléeṣẹ́ yín ayẹyẹ ìṣílẹ̀ tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilẹ̀ wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́ bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412 a ó máa retí yín o kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan 08028296023 bísọ́lá sórí ẹ̀rọ 08023944 12 a ó máa retí yín o.
1: The New Experience newspaper will mark its 9th anniversary on Thursday, September 24, 2026, with the 5th of its annual lecture and awards. The event will hold at the View Hotel, Papa Lagos, at 11 a.m. prompt, with industry regulators and investors expected in attendance. This year's lecture and esteemed Blue Economy in Action, Financing, Innovation, and for Nigeria's Maritime Future. A former group managing director of the Nigeria Trillium Corporation, Chief Chamberlain Oyibo, will be the chairman of the occasion, Dr. Daniel Bature as keynote speaker. The event will also

0: Awards, a panel discussion on the theme, award presentations, and a photo in chronicling 9 years of impact of the new experience newspaper in the maritime and trade sector. Lead partners and sponsors for this exhibition are the Nigerian Port Authority, NPA, Nigerian Administration and Safety Agency, NIMASA, CFAX Group, SACO PLC, and Nigeria Port Economic Regulatory Agency, NPERA. Other stars include Radio 103.5 FM, Metro 97.7 FM, 92.9 and Key Maritime Crime and Aviation. Announcer, Prince Benson Davis, the publisher and chief executive officer of the New Experience newspaper.
1: Odepada, Onile, Okile. Ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ ní Kọ́ndrì JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fútbọ́ọ̀lù, eré sísá lónírúurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Drama School ló ti máa wáyé. Ife ẹ̀yẹ, ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí láti fi orúkọ sílẹ̀. Ẹ pé Fẹ́mi Taiwo sí 08023292640, Lẹ́kan Awolori 07038998468, Yelori 08033506038. Ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ 103.5 FM níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.

0: tọrọ ẹka bọ padà láti ẹka ìkéde àti polówó ẹ ti gbọ́n tẹ̀ síwájú ìkànnì rédíò 101.3.5 FM náà lẹ́dọ̀ nàìjíríà tó fìdí kalẹ̀ sí ìpínlẹ̀ èkó ibẹ̀lẹ̀ wà tó bá jẹ́ wípé yìí sẹ́yìn pọ̀ mọ̀ wà ní fún ìgbà àkọ́kọ́ lábala àgbéyẹ̀wò kíni tá a láǹfààní àti yẹ̀wò láàárọ̀ yìí ìròyìn kan tí ó kàlẹ̀ kan nípa ìròyìn àwọn ilé epo eléyìí tó jẹ́ wípé wọ́n ń ta epo tó ń tepo tí kì í pé bẹ́ẹ̀ bá ti sọ pé 5,000 bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ bá fi gbé láti bí ìdè abúlé ẹgbà àbí àná pàjá mi ẹ máa wò kí la ṣẹlẹ̀ sí kila adi abi awon nkan kan janu kan benu tanki epo nbe ni isajo gbe yewo laaro se je pe kini ti di asa ka ile epo jake jado orile ede nigeria iyun o wa la moyun koda edi kan nu won gan o le so pe ko ri be bo ni kaluku kan se yi ti e loya
1: bo kaluku se yi jokun lati ekiti si eko awon odo kan ni a de re pe nle epo kan awa gba se mi ile epo ye o gbe opa o nte epo ah ti je bi kini epo ba ti tan mo so ba da ku lo ah a ti je go
0: lo ba tan
1: epo ta ra to to ye ko gbe wa de ko bo ti da ku sona
0: to ajo kan lo je ki ajo kan ti an pe ni ajo the Nigerian Midstream Downstream Petroleum Regulatory Authority kéyàn mọ yọ o wọn nítorí ẹ ní wọn fi ṣe ké wọn fi bẹrẹ sí ní gbègbè wípé tọ àwọn bẹrẹ sí ní mọ ti àwọn ilé epo yìí àwọn ti pa torí wípé wọn ní gbogbo wọn báyìí kò sí ti ń ta epo pé fáwọn mọ́tò mọ inú gbogbo wọn bákan náà ni wọn fìdí ẹ múlẹ̀ síwájú wípé láàrin bí ọdún 2025 sí ọdún 2026 tá a wà yìí wọn ní àwọn ilé epo tó ẹ pé òdin ní ogún náà ni wọn ti sá kọ́kọ́rọ́ mọ́ wọn ní látàrí ìkìlọ̀ yìí èyí àjọ eléyìí tá a dá kọ kéyìn tó yọ òní òun náà ni wọn ti látàrí ìlọ eléyìí tí wọn fi síta òní wọn ti rọ gbogbo àwọn tó jẹ wípé wọn jẹ àtàwọn tó fi mọ àwọn alágbàtà epo bẹntiróòlù gbogbo epo iyùn jákèjádò orílẹ̀-èdè yìí òun náà ni wọn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé kò ó tó gẹ́ alùbàtà kan ìdarin gbogbo àwọn ọmọ nàìjíríà tí wọ́n ń ra epo pátápátá ńlépo gbọ́dọ̀ mọ pé wọ́n ní bẹ́ẹ̀ bá rí pé ẹrepo bá rí 10 litre iyùn lójú

0: ẹgbẹ́ òṣèlú, ẹ̀yin olùdíje, ṣé ẹ ní ìrò àti ìpè tí ẹ fẹ́ kí àwọn ènìyàn gbọ́? Ó yá, ẹ máa bọ̀ lórí Radio 1103.5 FM. Ẹ mú àwọn ìpolówó yín, ìfọ̀rọ̀wánilẹ́nuwò, àwọn ètò òṣèlú àti àwọn ìsọfúnni ìpolongo yín wá sí ọ̀dọ̀ wa. Kì í wá tún ṣe orí rédíò nìkan ni wọ́n máa ti gbọ́ yín, a tún ṣe láṣù lórí Facebook o. Ẹ má jáfara fún ìpolówó àti ìbéèrè, ẹ pe Abiola Peter sórí 0803-572-5787 0803-572-5787 tàbí Lekan Awolowo sórí
1: 0708 84 68 Radio 1103.5 FM. Radio Nigeria Network Service, the haven for discerning investors who wish to reach their target audience.

ti pé tó ta bá pàdé ní ká ṣètọ́jú ojú kójú ó mọ́lẹ̀ ní ìsí kójú ó mọ́lẹ̀ rókóso ilé iṣẹ́ tọ́lọ́mù ọba àdídáde rẹ̀ fún tí wọ́n mọ ìtọ́jú ojú ilé iṣẹ́ òṣùlá àbá àìsòlúṣọ̀n àwọn gẹ́gẹ́ lọ́gbọ̀n ọba àdídáde.

我是严格的人生哦。哎，哎，对爸爸，所以你能把你，我家也没被老爸我们比赛我哎，我努力被给妈爸，我说我我只有毛怀疑。哎，哎，对，我说你能把你给住了。091 57 89 16 091 57 89 16 16tabi kẹ́ẹ̀kì wọ́n sórí 070 31 61 51 68 kó tó bí bẹ́ẹ̀ wọ́n tẹ̀ síwájú ẹ̀yẹ sáré sọ̀rọ̀ bàbá kan tó lọ́wọ́ bá nígbà ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ní ràn mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ bá àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn bọ́ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ bá wọn sì dé ìlú òyìnbó. Wọ́n ní kí bàbá wọn bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n máa tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́mọ bá mi ṣe kọ́. Gbòòrùn ó lu ìgbésí ayé òun tó kù nù. Ọ̀rẹ́ bàbá ìkan ló wọ́n wá lọ́jọ́ kan ló wà wí pé àlùmọ́ bá lọ báyìí. Òun mọ̀ wọ́n bì gan. Tẹ́ ẹ̀ bá níwò wípé ẹ̀ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbogbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọ kankan pé òun ò fẹ́ lú ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn. Ó di iléeṣẹ́ Òṣùlá Aba Isolation. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ tọ́jú. Bàbá tó ti rí bí ọyẹ́ tẹ́lẹ̀. Bàbá tó ti rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣùlá Aba Isolation, ọlọ́mọba mi padà gbàkóso. Tẹ́lẹ̀ náà bá nírú èèyàn bẹ́ẹ̀ lé. Tẹ́ ẹ ní láyìíká yìí tí wọ́n ti náwó náwó. Ẹ má jẹ́ kọ́rọ̀ owó sùn yí o. Ẹ máa mú ọbọ̀ ní iléeṣẹ́ Òṣùlá Aba Isolation. Bàbá ọmọ pẹ̀lú ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà.

0: 091 57 58 9016 091 57 58 9016. Tabi kẹ́kẹ́ wọ sórí 070-38-61-5168 Ẹ̀gbọ́, ìwọ tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ bá o ti làwọn nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wọ́pẹ́ mọ́ dàbí pé o ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ̀ mọ̀ bá mi fi rán. Ẹ tí ì dọ́dọ̀ ẹni tó mojú lè da rẹ̀ ni o. Àníṣẹ́ mo sì tún tẹnu mọ́ torí pé ohun tó bá dáni lójú àfi gbáyà mi. Gbogbo àwọn tí wọ́n ti wá sílé iṣẹ́ Òṣùlá Aba Àì Solution gbogbo wọn lórí gbàlà àrídájú lè ní jẹ́ o. Ẹ bó ti jẹ́ nu ẹjẹ́ jẹ́ kàkóró ọjà mò ń bọ̀ ẹ̀kú ìgbà.
1: Àwọn àpapọ̀ ń sọ pé ìdí gbogbo mágun lójú àtòkè ńlá tí ń lọ àmójútó ìlú rẹ̀ láti kókó ṣe pàtàkì kí ọlọ́run bá má gba òde ọ̀sán lọ́wọ́ owó wa wà. Ń bá mi ẹ̀kọ́ tí o bá wá ṣe àkíyèsí èyíkéyìí àpẹẹrẹ àìṣedéédé nípa ìlú rẹ̀ tètè dídé bóyá kó tó pé jù ó ṣeé ṣe kó o ti náà gbàdánù gbòòrò tí wọ́n pè ìṣòro àìṣedéédé ìrírọ̀ rẹ̀ lórúkọ.

ọ̀yẹ́ bí ọ̀yẹ́ tàbí òtí rúkùrúkùrú ojúlẹ́wọ́ ó ń tàbà ìbáyí àbí ẹrú orúkọ tó kù kí wọ́n lè máa pè fún ọ àbí ẹ̀yìn tilẹ̀ ti fẹ́ gbà ká mú à ẹ má mọ̀ gbà ká mú àbúrú ẹ má gbà ká mú tí ò dá o adìyẹ tí ò tí ìlú ó sì lè jàgbàdo ẹ tètè dìde nílẹ̀ ẹ máa bọ̀ níléeṣẹ́ òsúlá aba isolution bàbá gẹgẹ ń bẹ pẹ̀lú mi nílé agbódo ẹni tó bá yá ẹ gbóhùn lọ o èmi sọ fún yín pé tó bá jẹ́ ká sọ̀rọ̀ nípa ojú olókìtì bí ọ̀gbọ́n wọn ò sí inú igbó kòkòrò tí ó sì tàbí bí aláǹtakùn ẹ má jẹun tà ní àpọ̀sẹ́ ní ó ṣe o màá tó tú bàbá sílẹ̀ tẹ́ gbọ́n rẹ mo lè lẹ́nu wọn kẹ́ ẹ lè mọ̀ pé lórí ọ̀rọ̀ olójúdé yìí àti gbogbo àwọn àìsàn tó ń fa sábàbí rẹ̀ bóyá àpọ̀nàrun ni o àpọ̀jù ṣúgà ni o àbí àrùn ìbálòpọ̀ ọlọ́jọ́ pípẹ́ tó ti wá dà.

wa mama to jiya nitori wa won o mo gbodo bi ba wole abi lo to e ti biyanju o e ti sare so tun sare so si suba beyo ba ti ebi ti olorun ba lo ti de biyanju re laje bi igba ti o biyanju ni ile se ofuna aba I solution ibe ni ke lo o o da ni loju pe te ba debe olorun ba lo de biyanju yen laje won ko ju won ri ta kede re ta mo na o fi alaafia ile aye keyin o fe jeun kori na ni to fe je abi ka le jo wole ka tete be ni to wole olorun mo se wa laja wole tabi ta mo wa so pe tabi ru ka bo ti tabi wo wole ta ba mi ure ure jade ai roju lo je ki agbalagba o si ran lai sun toju o ba ko ese o mi si na ai se de di oju lo pe eyan sese ma owo pa ogi ni ko ko rin ai se de ni oju lo mu eyan jasi ko to jasi gegele eyan to mo ba mi ba kadara pe anoda mu won dope lori oju won to njo won lenu lọlọrun ba mi ogi ma n dari lo sile oju oju osula aba ai solution ogbo ọlọrun ba mi na mo ti mu o ogbo ọlọrun ni won ba duro bẹ́ẹ̀ sì rí àwọn òkè ń fara pamọ́ jẹ̀ nìyà lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọlé lórí tá a bá ń pè wọ́n ní sẹ́wù nínú aládùúgbò nílẹ̀ yìí gáàsù sọ̀mọ́nì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú wọ́n tó bẹ́ẹ̀ wọ́n tó jù bẹ́ẹ̀ lọ ṣé èrò iléeṣẹ́ òsúlá aba ai solution kò tí ì dé sẹ́tì ìbọn ti yí ni àbẹ́ẹ̀ mọ́ gbọ́ tantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri dípò àìrìnà kàwéjẹ wà yìí àìrìnà ka báìbù ẹ lè ka kùránì kò tulẹ̀ ní wò ojú yìí ó wá ń jọ gegele ọmọ ló tẹ̀sẹ̀ ń fa ẹrù mí ní tẹ̀sẹ̀ kó tó lè jáde sọ tipẹ́ ló ti ní lẹ́tí wà lẹ́nu ẹ̀ àbóṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀dá kan ẹ farabalẹ̀ kẹ́ ẹ̀ gbọ́ nọ́mbà yìí ẹ̀yẹ pé nọ́mbà

kódà ká mọ kíra wa pé àkàlẹ́ níbi gbogbo tẹ ti ń gbọ wà láṣàlẹ̀ yìí. Mo kí yín lọ́tún, mo kí yín lọ́sì, mo kí yín lọ́wọ́ àrọ̀gùn ilé àga, mo kí yín o ẹ̀kàlẹ́ lápá àti bẹ́ẹ̀.

0: Haruna Shola I love my world jina lai wole sori etu lale ye ka le o e seri lale yi
1: Oh,
0: ah, shit, I took one more. I want to go with you, shaking it your jaw around.
1: Farabale, a farabeba. I think you like your shit.
0: There get this shit, wa moki yo, moki, mulu, log, and go when you lulu fade to any moki pata pata. Life ya koko shufu lai dena penu eja bere tu lomu nira baji gati lomu nira egede fi eja sari nyana na awan kaka koto di wikpe akan lu agbami etu eti mabati shele yifara yi anyana na beto ushe lo wafani awan toja wikpe wanshen darapo mawafun igba koko na niyo Baba ti wa lo ta pada de. Mi o ta lo se mi mu ni o ile ise solution ibe la bale si. Iyon ba go mokanla to ba ti ku seju me dogun. Baba wa pada de la go mokanla gan. Awa lori ofe lati se kini lati bere to gan papa julo bo ti se je wipe bi ta fe ya lale yi olagbara po mama so nkan kan wipe gbogbo eyin to ba je wipe eki e ile se ke mo gbo wa mo ki yin e seun gbogbo eyin to ba je wipe gbogbo gba bayi na le ngbo wa bi baba solution ya solution won le mo yi be mo ki yin e ka le o won la won ti wa nbe ile se yin na mo ngbo bayi e seun o e seun adupe
1: o show
0: awo so se na ni on wa de won ni ilera awon ara ilu ilera ololufe eto ya o je awon logun oro gbesi aye ta n wo yi te lomi okan mo saka ki e so fun won ki won o mo sare ki mo nti an wa lo sokoto apo osukuto won lo wa gbogbo ntelo bi n saki jokijo fun ko ti eyo mo sare ki rara nkan kan keke bayi ni okan si lo ba tan oro un gbebo ko gbe tutu idi eyi ni baba solution ni won fi so wi pe to ka ma wa eyun lo so se bayi atawon ati ya solution nigba ta ba de be e la nfani ati gboro lenu won gege bi ise won na Ten ki kabo le kasi lori eto wa eto yin eto yin eto wa ragbounda ikani radio 1 103.5 FM na le lanfani ati mo gbo yi beto se lo lale yi re gege bi nti mo nba lo gbogbo eyin to je wipe le mo gbo wa lo so se o je wipe baba nka ni meni meji meta eyin o gbegbo eto kan ri awon bi ba mi baba bi John lati Lagos State University mo ki yen ka lesa baba pe mi lose to koja won ni awon fe won la won fe se nkan kan lori eto yi o gbodo ku mo ki yen seun be se wa n gbiyanju te n gbe gbese mi o ni wa yin ti la se lede ati gbogbo eyin to je wipe le mo pe wa leyin ati lori eto gan gbogbo eyin to je pe atejise eyin lati sin lo titi di igba ta ba pari eto nigba mi bayi baba pari eto bayi eyin le sun awon eyin o sa mo pe won mo pe ni pe ijo sadua ti o mo lu alogo e mo ki yin o e seun eyin na le wa nbe te ja mo da bi enu ta fi ro bi o awa ba gbo wipe awon eta mo wipe awon eyan duro dia yo tun ru wa soke wipe to atun bodo lo lale ina lara awon eto wa eleyi ta ti se koja seyin seyin ibi ta ti lori ofe lati so itan nipa afanja ni lo aso tó papọ̀ mọ́ ìtàn ìlú ìlọrin apá gbogbo ẹ̀ pọ̀ mọ́ra wọn odò dídí ńgbà náà ibi tá a wá forí ẹ̀ tì sí nígbà ọ̀hún ibẹ̀ náà láti padà mú láṣálẹ̀ yìí torí àkókò wa a lè lóore ọ̀fẹ́ láti padà sínú ìtàn àfọ̀njá irọ́ o ṣùgbọ́n à ń pò ó papọ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ wípé a fi ṣe kíni a fi sọ̀kò sójú òpó YouTube wa níbi tẹ́ ti láǹfààní láti ṣe kíni láti lọ gbọ́ tẹ́ sì wò ń bẹ̀ ìyún ìtàn ti àfọ̀njá ni ṣe rí ètò amúwá lálẹ́ yìí ìtẹ̀síwájú ohun tó ṣẹlẹ̀ nígbà náà ni tá a bá ń sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá elédùá mọ̀ ọmọ fún wa ní gbogbo tá a nílò kábíyèsí ọlọ́run bó la ti á bára wa báyìí àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀yànmọ̀yàn bá a bá ń sọ̀rọ̀ nípa wípé ìjìnlẹ̀ wà sáyẹ́ǹsì wà sáyẹ́ǹsì ń bẹ ògùn ń bẹ ìgbìyànjú wà àwọn bàbá wa lónìí. Ogun kan ṣẹlẹ̀ ní Òṣogbo lọ́dún 1840. Ogun tó ṣẹlẹ̀ nílùú Òṣogbo lọ́dún 1840. Kí ló ṣokùnfà rẹ̀? Kí ni tó fà á? Àwọn wo ló wà ń di ẹ̀? Kí ni ìdí gan tó fi jẹ́ wípé ogun yìí wáyé? Kí ni èròǹgbà àwọn tó kógun jà wọ́n nílùú Òṣogbo? Bó ni wọ́n ṣe wọ́n tiẹ̀ lóore ọ̀fẹ́ àti bọ́ṣá? Gbogbo eléyìí láǹfààní àti yànnàná lórí ètò lálẹ́ yìí. Orí ẹ̀ ní fi sọ fún yín wípé ẹ rí ètò alẹ́ yìí ẹ dákun gbogbo ètò yìí ẹ dákun àwọn ọmọ wa ẹ bá ń ṣe kí ni ẹ máa bá ń jiyàn kí ẹ máa bá yín rédíò sókè làlàlà kí wọ́n máa gbọ́. Torí wípé ọ̀pọ̀lọpọ̀ ìtàn tá à ń sọ lórí ètò yìí ẹ mọ̀ jẹ́ àtanra wa jẹ́ o textbook kan tí ó kọ́ síta kò sí. Àwọn ọmọ wa ń ṣe history wọ́n ń ṣe ìṣìrì wọ́n mọ gbogbo ẹ̀ wọn ò lè mọ̀ ọ́.
1: Òun ló lórí.
0: Ẹ lè rí àkọọ́lẹ̀ rẹ̀ nínú òwe ìṣìrì kankan tí ó jẹ́ wípé wọ́n ń kọ́lé ẹ̀kọ́ wọn ẹ lè rí o bẹ́ẹ̀ ni. Ìmọ̀ ìjìnlẹ̀ àwọn kan tí ó ṣàgbékalẹ̀ rẹ̀ ńlá wá ṣe kíni ńlá tọpinpin rẹ̀ táwa náà ṣiṣẹ́ ìwádìí ti wálé lórí tá a sì rí wípé òkodoro ni. Ìtawà ṣe leléyìí bó ajókòó a sì ṣe àwọn nǹkan ká ṣàpérò àwọn nǹkan kan nípa ètò yìí tí mo sì fẹ́ kó jẹ́ wípé ẹ dákun mo fẹ́ ká bẹ̀rẹ̀ sí ní mo lò láti sìn lọ ṣẹ́dilọ́pọ̀ ọgbà ló jẹ́ wípé bá a bá ti di parí ètò tá a fáwọn èèyàn wa lóore ọ̀fẹ́ láti mọ pè wá wọlé ọ̀pọ̀ ọgbà ni àwọn èèyàn wa máa ń béèrè àwọn ìbéèrè lórí ètò kò ní sáàyè fún béèrè àkọ́kọ́ nù. Àfikún àti àfikún bẹ́ẹ̀ bá fẹ́ fikún tàbí bóyá ẹ fẹ́ lórí ọ̀fẹ́ láti ẹ fẹ́ lù wá lọ́gùn ẹnu nǹkan méjì tá láǹfààní àti mọ̀ ṣe nù bẹ́ẹ̀ bá ti pè wá wọlé bá wa fi kún orí mo mọ̀ wípé ẹ̀yin àgbààgbà ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi tẹ́ ń gbọ́ mi lálẹ́ yìí ẹ mọ̀ gbọ́ ètò alágbàǹda mo mọ̀ pé ẹ̀yin tó jẹ́ wípé ọlọ́gbọ́n olóye nìyẹn ẹ̀yin ò bẹ́ẹ̀ tó bá wa fẹ́ béèrè ìbéèrè yóò dẹ́yìn ètò nígbà tẹ́ ẹ bá fẹ́ ṣe kí ni tẹ́ ẹ bá fẹ́ pè wá wọlé àti ìpè nọ́mbà àwọn èèyàn wa ti ń pè ẹ jáde lè ṣe solution ká gbọ́ ohun tí wọ́n ní fún wa tá a bá ti padà dé ṣòkòtò mọ́ tún yá ń gbà ń ṣó rédíò 101.3.5 FM náà lẹ́ láǹfààní àti mọ̀ gbọ́ alágbàǹda rèé nìkan ni rédíò 101.3.5 FM wọ́n ń padà bọ̀ ọmọ aláàgbò àjílù kérékèré ń jẹ́ ọ̀sẹ̀ ẹ̀yìn rẹ̀ ọmọ aláàgbò gbárùkù wálé ọmọ oníbàtà tí ń lọ tí ń bọ̀ lọ́jọ́ ìsinmi ọmọ elédè tó pèdè títí tó fi pegede pegede lágboolé elédè kórí ọjọ́ kó gbé mi débìrì àdúrà mọ́ mi ọmọ balógun ló kọ́ mi.
2: Ẹ pé ẹkùn dé bí àsìkò yìí níbi gbogbo tẹ́ ti láǹfààní àti máa gbọ́ wa. Mo ní àwọn àlejò pàtàkì nínú ilé agbára pẹ̀lú mi. baba solution ti ya solution oju lo ko e sha imo logo awon nkan kan wa to ni se pelu igbesi aye eda ba ti rin ajo aye ti fi pe eyan ohun na ni won wa fun wa ni ori eto nla koko yi ti o ba bo won ni enu ni kan lati gbo fun enu olofa lati gbo muta baba solution ati ya solution e ba nki awon ara ile ti won gbo wa
3: I'm not going to be able to do this.

ẹjọ́ mọ̀ ṣe mọ́ ọwọ́yàmú ọlọ́run ni àsìkò ní ìgbà ni ọ̀tọ̀ ààrẹ ni já bèrè ihò káàlè mọ̀ pé kí nìdí rẹ̀ tó padà níbẹ̀ irú àwọn owó ló ṣe ọ́ tọ́ tí wọ́n ṣe ìtọ́jú lórí rẹ̀ kódà ọtí lọ sílànà olóyìnbó nílànà tìbílẹ̀ gbogbo ohun tí wọ́n fi ṣe ìtọ́jú rẹ̀ bákan náà ni àwọn lérò pé bóyá mo tí ó pọ̀ rèé bóyá mo wọ ọlọ́run.

0: kinto bèbèrè kí n tó ṣojú abẹ́ kò gangan.
1: mo kí gbogbo ẹtítọ́ ní àǹfààní àti máa gbọ́ mi ní àkókò yìí tẹ́títa ẹ fi ń gbọ́ mi òkókó nídìí.
0: àmì o.
1: ẹ máa gbọ́ ìyá solution ìyá solution ṣe rí solution tí àwọn èèyàn ń pè wá ó kúkú ní ìtumọ̀ àwọn tá a ti ṣègbìyànjú fún rí tó sì ti rí ọ̀nà àbáyọ bá a ṣe sọ fún wọn pé yóò bì tó sì rí bẹ̀ fún wọn. Àwọn ló sọ wá ní solution. Ìdínà tẹ fi ń gbọ́ ìyá solution àti bàbá solution. Àwọn ọ̀kọ̀ọ̀kan ń bẹ ta fẹ́ ṣàlàyé lé lórí nípa ètò ìgbésí ayé. Béèyàn ṣe lè rí ayé gbé ní rọrùn láì sí wàhálà láì sí fìtínà. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn. Ẹlòmíì ti ní mọ́tò mẹ́ta mẹ́rin. Ó di pé kò sí nǹkan kan mọ́.
0: Ọ̀nà ọmọ ìjà alápadà sí ibi. Ìṣòro lóríṣiríṣi gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ẹlòmíì iṣẹ́ tẹ́lòmíì ṣe tó jẹ́ wípé ó ń làmì làákà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ti ṣe làálà ń bẹ̀ títí tí wọn sì rí nǹkan kan mú bẹ̀. ojú ọ̀nà táwọn kan ń gbà tó jẹ́ wípé bí wọ́n bá ti ń gbà bẹ̀ báyìí ṣé fún báyìí ni gbogbo ohun tí wọ́n lé ni wọ́n mọ rí mú tí wọ́n sì mọ rí nǹkan rí ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń gbà bẹ̀ kọjá tó sì jẹ́ wípé wọn ò rí nǹkan kan mú lójú ọ̀nà ẹ̀kọ́ tí mo mọ̀. ẹ dákun àwọn nǹkan kan wà tí ẹ ṣe lálàyé tó ní ṣe pẹ̀lú ìgbésí ayé ẹ̀dá lórí àwọn nọ́mbà kan àbí ni ẹ bá mi yànnà lẹ́ dáadáa.
1: bẹ́ẹ̀ni olóòtú ṣe rí bá ṣe ń wọ inú ọdún kan sí kejì bẹ́ẹ̀ náà ni àwọn nọ́mbà wọ̀nyí ló ń yí padà nínú ìgbésí ayé ẹ̀dá. ẹ̀dá gbọ́dọ̀ máa ṣe àwárí ara rẹ̀ lóòrèkóòrè nígbàkúgbà torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì á dáwọ́lé nǹkan míì bóyá owó ni bóyá nǹkankan ni á lóun ń ṣọ́ọ̀tì níbẹ̀ òun ò lélẹ̀ níbẹ̀. o gbọ́dọ̀ máa ṣàwárí ara rẹ̀ kí ló fà á kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gbọ̀ngàn. má jókòó tẹ̀tẹ̀rẹ̀ má wọ rẹ̀ níran ayé oṣù nǹkan téèyàn ń wò níran bẹ́ẹ̀ má jókòó tẹ̀tẹ̀rẹ̀.
0: tọ́ torí ẹ̀ ni a ṣe mú bàbá solution àti ìyá solution wá sórí ètò ní alẹ́ yìí. bàbá solution akàìmọye èèyàn òun ló jẹ́ wípé bẹ́ẹ̀ bá ẹlòmíì yàtọ̀ sí àìsàn ara tí gbogbo wa mọ̀ dáadáa wípé elédùá fún ní ṣe. àwọn ìpèníjà kan wà tó jẹ́ wípé máa ń fa ayé ẹ̀dá sẹ́yìn. àkọ́kọ́ ni ká sọ pé èèyàn ń jẹun ojú oorun ẹlòmíì ìbálòpọ̀ ojú oorun ẹlòmíì rí ikán lọ ni láfẹ́fẹ́ ń bìlú tó ti jẹ́ wípé àìsàn kọlù ẹlòmíì wọ́n bá rọ̀ lójú báyìí ẹlòmíì wọ́n bá kàn lójú báyìí ẹ bá mo ṣàlàyé eléyìí dáadáa bàbá.
2: olójú méjì náà láyé pé sí ṣé kí wọ́n tọ̀ ní méjì láyé pé sí méjì ọ̀hún ẹ̀yọ̀ kò sí wa ni ìgbà míì àrùn ọ̀hún ni àdánwò ẹlòmíì ṣe lọ́rùn ọ̀hún ṣé yóò bẹ bẹ̀rẹ̀ ìjọba ojú ọmọ ọ̀hún kódà irun ọdún yóò jẹ lójú ayé yóò jẹ kí ló tún dùn kí òun jẹ ìtọ́ màálùú ìtọ́ òmùfe ìtọ́ ìdíyẹ.
0: ẹni yóò ti ẹjú báyìí yóò tún mọ ara yín.
2: kódà yóò tún báyìí kó lẹ́nu rẹ̀ sórí gbogbo yìí hùn ìjákulẹ̀ ni ẹni tá a fẹ́ jákulẹ̀ ni ẹni tá a fẹ́ jákulẹ̀
0: ni. oṣù kọ̀ọ̀sì pé wọ́n ti gbójú oorun mú ẹni
2: bá. ìjákulẹ̀ ni ṣé wọ́n lò ní ọmọbìnrin tó rí rí ìpẹ́ ni ṣé òun sì lè sún wọn láyé.

0: ṣe mọ afẹ́fẹ́.
1: Àwọn àgbàlagbà a máa lò ẹlòmíì yóò lè léjì yóò rí pé ìwọ ṣòro kò tó sùn lálẹ́ àná yóò sì jí yóò yàjú ojú òṣìṣẹ́ là ẹlòmíì kó dìde ẹsẹ̀ ò ní dúró ẹlòmíì kan wá rèé kò ń ṣe dandan pé ó rìn lọ́sùn lálẹ́ ó rìn lọ ní gbangba yóò kọ̀ lẹ́gbà tó ṣubú àbíkélé ọ̀fẹ́ lù náà yóò kọ̀ rí pé ní ọ̀hún. Òun ò rí ràn mí ẹ̀sìn òun ò gbéra mọ́. Tábà lọ́ṣẹ́ abẹ́ ẹlọ́jà yìí yóò mọ̀ gbìyànjú nípa ìkíyì ọ̀nà irọ́ ni kò lè mú. Àfíríkà tí wọ́n wá ìránṣẹ́ náà lè fẹ́.
0: Tọ́ ẹ ó túmọ̀ sí wípé ibi tí ogun bá wọlé náà ni.
1: Ọ̀hún náà ni ibẹ̀ náà láti padà bẹ̀rẹ̀ òun náà ni ojútùú rẹ̀.
0: Tọ́ lọ́ba tán kódà ẹ jáwó báyìí. Ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé kì í ṣe bí àìsàn òun ni ìṣòro tí wọ́n fi ló bá wọlé. Ẹlòmíì wà tó jẹ́ wípé iṣẹ́ ò lọ déédéé.
1: Olóòtú mọ́mú lẹ fọ́rọ̀ ogun mo ti fọ́rọ̀ rẹ yé ṣọ́ra ẹ sábà mú. Bóyá nínú ẹbí àbí láàrin àwùjọ ní tètè pé ibẹ̀ ni wọ́n ti ránṣẹ́ sí yóò wọlé o. Yóò wọlé o.
0: Wípé gbogbo tẹ́jà máa ń dojúkọ báyìí láyé àjẹ́ wípé ó nídìí pàtàkì tí èyí tó sì yẹ ká gbé.
1: Èyí ò wọ ni orúkọ ilé iṣẹ́ tiwa pé ọlọ́run kì í ṣe bí orí ẹni ká
0: bẹ̀rẹ̀
1: yóò ṣe ọlọ́run ò ṣe bí solution ọlọ́run ò ṣe bí

0: is
1: kèrékèré ń jọ ọ̀sẹ̀ ọ̀màlàgùgbàrò kò wálé ọmọ ní bàtà tí ń lọ tí ń bọ̀ lọ́jọ́ ọ̀sìn mi.

ọdún 1840. Ohun kan ṣoṣo tí àyànmọ́ ilẹ̀ Yorùbá rọ̀ mọ́, ó wà nínú idà àti ọkọ̀. Kíkojú ogun nìkan ló lè yọ ilẹ̀ Yorùbá lọ́fin wàhálà tó wà ń gbà náà. Àwọn ikọ̀ ológun alágbára tó jẹ́ tàwọn Fúlàní eléyìí tí Sokoto Kálífè tí ti ń ṣàtìlẹ́yìn fún lórúkọ pé wọ́n ń jagun jihadi, wọ́n tò lọ́wọ̀ọ̀wọ́ láti kógun ja ìlú Òṣogbo tó jẹ́ ojú òpó àti ẹnu ọ̀nà sí orírun ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n wọn ò ní lérò pé àwọn alágbára jagunjagun ilẹ̀ Ìbàdàn eléyìí ti balógun ọdẹ́rìn lọ tó léwájú rẹ̀ lè dìgbòlù wọn lọ́nà tó fi wáyé nígbà náà. Lórí ètò lónìí nínú iṣẹ́ ẹ̀talẹ́ yìí, a ó sọ ìjìnlẹ̀ nípa ìtàn ogun Òṣogbo tọdún 1840 níbi táwọn jagunjagun ilẹ̀ Yorùbá ti dìde láti kojú ìjọba ńlá kan eléyìí ti ń dà wọ́n láàmú ńgbà náà láti dáàbò bo ilẹ̀ wọn, láti dáàbò bo àwọn èèyàn wọn, láti dáàbò bo ogun àti ọjọ́ iwájú wọn. Látàrí ọgbà àgbékalẹ̀ ojú ogun eléyìí tí wọ́n fi jà tí wọ́n sì fi ṣẹ́gun nígbà náà, ìgboyà ni wọ́n fi kojú àwọn ọ̀tá. Gbogbo ẹ̀ láǹfààní láti yànnànà ẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì fún yín láṣáálẹ̀ yìí. Eléyìí kì í kàn ṣe ìtàn lásán, ìtàn ogun ni, èyí tó ṣọ̀ wọ́n nínú àwọn ìwé ìtàn gbogbo. Àfẹ́ni tá a bá fi rán, àfẹ́ni tó bá jẹ́ wípé ó fira rẹ̀ lẹ̀ láti iṣẹ́ ìwádìí tó jinlẹ̀ tó múnádóko. Ìtàn eléyìí tẹ́nikẹ́ni ò sì lè gbàgbé láéláé ni. Kí ni ìdí táwọn ológun Fúlàní láti ìlú Ìlọrin fi ń wá ọ̀nà láti gba ìlú Ìlọrin ní tipátipá? Bó ni ìlú Ìbàdàn ṣe di ibùdó àwọn alágbára jagunjagun? Àwọn àgbékalẹ̀ ọgbọ́n àtinúdá wo ni balógun ọdẹ́rìn lọ́lò láti ṣẹ́gun àwọn ọmọ ogun Fúlàní láti ìlú Ìlọrin? Àwọn àlùpàídà wo ni wọ́n lò láti dá ogun àwọn Fúlàní láti ṣe rí pé wípé láti dá wọn padà láti mọ́ lè wọ apá gúúsù ilẹ̀ Yorùbá nígbà náà?

0: apá àríwá wọn ti ṣẹ́gun ńbẹ̀ wọn sì ti gba ibẹ̀ láti apá ìlà oòrùn ilẹ̀ mìtìtì nǹkan ti dàrú ní báyìí ojú wọn wà lára alẹ́ yorùbá èyí ló sì mú wọn fẹ́ gba apá gúúsù wọlé sí wa la lẹ́yìn tí wọ́n ti gba ìlú ìlọrin lọ́wọ́ wa òṣogbo kìí kàn ṣe ìlú kan lásán-lásán ibẹ̀ ni ojú ọ̀nà sí orírun ilẹ̀ yorùbá tí òṣogbo bá ti ṣubú ẹnu ọ̀nà apá gúúsù ilẹ̀ yorùbá ó ti ṣí lẹ́nu ilẹ̀kùn ilẹ̀ yorùbá ó ti ṣí lẹ́nu a jẹ́ pé wọ́n ti gba ilẹ̀ wa nà ṣùgbọ́n n táwọn ọmọ ogun Fúlàní tí wọn ò retí tí wọn ò sì nílé lò rárá ni Ìbàdàn wọn ò retí àwọn jagunjagun Ìbàdàn ìlú àwọn jagunjagun ìlú tó kó àwọn jagunjagun jọ àkójọpọ̀ àwọn jagunjagun bí iná wọn gbóná bí àpáàrà balógun ọdẹrin lọ ló léwájú wọn nígbà náà àwọn jagunjagun Ìbàdàn wọn jáde tán láti lọ kojú àyànmọ́ wọn láti lọ kojú ìṣòro wọn wọn ò dúró de ogun ò dúró de ìṣòro wọn kọ́ wa ká wọn mọ́lé o wọn lọ ka mójú ọ̀nà ni èyí kìí ṣe ogun lásán-lásán ìjà fún ìwàláàyè ni ìjà fún òmìnira ni èyí ló mú wọn dìde fi ìtàn ayérayé balẹ̀ tí ò sì ní parẹ́ títí láì èyí ni ìtàn tó ṣẹlẹ̀ níbi ogun òṣogbo ọdún 1840.
1: Ọmọlàgbà àjílù kèrèkèrè ń jọ ọ̀sẹ̀ ọmọlàgbà gbàrò kò wálé ọmọ níbàtà ti ń lọ tí ń bọ̀ lọ́jọ́ ìsinmi.
0: Bẹ̀rẹ̀ sẹ́ńtúrì kọkàndínlógún United Century àyípadà ń dé bá ilẹ̀ Yorùbá ṣùgbọ́n kìí ṣe àyípadà tó dáa àsìkò yìí nílùú ìlọrin ló ti ṣubú lulẹ̀ tí ìlú Ọ̀yọ́ náà ó ti ṣubú tí ìlú ìlọrin tó jẹ́ ilẹ̀ Yorùbá tẹ́lẹ̀ lábẹ́ àkóso ìlú Ọ̀yọ́ òun náà ti ṣubú sọ́wọ́ àwọn Fúlàní àwọn ni wọ́n ṣàkóso rẹ̀ títí dòní olónìí ká má fọ̀rọ̀ ogun ká má bọ̀rọ̀ lọ́wọ́ náà nǹkan ti dàrú jìnà nílẹ̀ Yorùbá ńgbà náà ipò agbára sì ti kúrò lọ́yọ̀ọ́ lásìkò tá à ń sọ yìí ìlọrin làwọn ikọ̀ ológun Fúlàní yìí ni wọ́n fẹ́ lò láti gba ilẹ̀ Yorùbá wọ́n ti ṣàṣeyọrí ńbẹ̀ wọ́n fẹ́ gba ilẹ̀ sí pẹ̀lú ìrànlọ́wọ́ Sokoto Caliphate kódà àwọn ìlú tó wà ní àyíká wọ́n ti gbabẹ̀ eléyìí ló sì fún wọn ní ìgboyà wípé àwọn lè wọ̀lú òṣogbo káwọn ó sì gba gbogbo ilẹ̀ Yorùbá láti bẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní wòye láti gba apá gúúsù ilẹ̀ Yorùbá àwọn ìlú sílù wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣubú bẹ́ẹ̀ làwọn Fúlàní yìí wọn ò fìgbà kankan sinmi rárá bó ti wù mọ́ wọ́n ń gbilẹ̀ sí i wọ́n ń gbalẹ̀ sí i wọ́n ń ta àsíá wọn káàkiri lábẹ́ àbúradà jìhádì lórúkọ ẹ̀sìn ṣùgbọ́n ẹ̀sìn tí wọ́n ń gbé kalẹ̀ ńgbà náà kò kúkú fàjà ẹ̀sìn kìí ṣogun wọ́n sáṣá bẹ́ẹ̀ sìn ni wọ́n fẹ́ fún ìmọ̀tara wọn nìkan láì mọ̀ sí gbogbo wa ńgbà náà pé ó ní tí wọ́n ń gbìyànjú láti ṣe ebi láti gba àkóso ní ń pa wọ́n ebi láti lo agbára ní ń pa wọ́n láti gba ilẹ̀ láti gbilẹ̀ láti gba ìṣàkóso níbi gbogbo ebi rẹ̀ ní ń pa wọ́n ńgbà náà wọ́n kàn sáṣá bẹ́ẹ̀ sìn ni nígbà tí ó fi di òpin ọdún 1830 tani bí 1836 37 38 39

0: wọn ti ń pètè láti wọ̀lú Òṣogbo. Ojú wọn ti wà nílùú Òṣogbo. Ibẹ̀ ni àfojúsùn wọn. Ibẹ̀ ni wọ́n fẹ́ gbà láti wọlé tán ìyànsílẹ̀ Yorùbá. Wọ́n fẹ́ wọlé tán sílẹ̀ Yorùbá kí wọ́n máa wá fẹ̀ lọ. Àpẹẹrẹ, ìpínlẹ̀, ẹnubodè, ẹnu ìloro, ìní Òṣogbo jẹ́ fún ilẹ̀ Yorùbá nígbà náà. Ìkà ṣèlú lásán-lásán. Tí Òṣogbo bá ti ṣubú, tó bá ti lọ bọ́ sọ́wọ́ àwọn Fúlàní, ìdí ilẹ̀ Yorùbá ti wà ń tanu. Èyí ò fún wọn ní gbogbo àǹfààní láti wọ tìbútòrò apá gúúsù ilẹ̀ Yorùbá. Ìyàn bá ti lè láǹfààní àti gba Òṣogbo. Ilẹ̀kùn ti ṣínà. Àwọn ìlú bíi Iléṣà, Ìjẹ̀bú, tó fi mọ́ ìlú Èkó, lọ́wọ́ kan ni wọ́n gba gbogbo bẹ̀. Ohun kan ló wà lọ́kàn àwọn aráàlú Òṣogbo nígbà náà. Eléyìí tó dàbí ẹ̀rù. Wọn ò lè dá ogun ìjà, wọn ò lè dá ṣe. Ló mú wọn ránṣẹ́ síbàdàn. Nígbà náà, ìlú tuntun kan tó ṣẹ̀ṣẹ̀ ń fi orúkọ rẹ̀ ṣẹ̀ṣẹ̀ rẹ́sẹ̀ walẹ̀ ilẹ̀ Yorùbá ìlú Ìbàdàn. Ìdí sì ni wípé kìí ṣèlú tuntun nígbà náà. Ṣùgbọ́n ìdí ni wípé àsìkò ìgbà náà. Ìlò kìkì bẹ̀rẹ̀ sí ní kàn wípé ìlú àwọn jagunjagun ni. Èyí ló sì mú wọn ránṣẹ́ síbàdàn. Àwọn jagunjagun ló tẹ ìlú Ìbàdàn dó àtàwọn ọdẹ. Gbogbo wọn tí wọ́n wá láti Òhun ni o, Ẹ̀gbá ni o, Ọ̀yọ́ ni o. Àwọn ọba kọ́ ní ṣàkóso lórí ìlú Ìbàdàn nígbà náà. Àwọn jagunjagun ni. Àwọn ọkùnrin takuntakun ni. Ìbalógun ọdẹ́rìn lọ. Bí Ibà Olúyọ̀lé. Ipò olórí ogun Ìbàdàn tí balógun ọdẹ́rìn lọ jẹ́ yìí. Èyí kàn ṣe pé wọ́n kàn fi dá lọ́la o. Ó ṣiṣẹ́ débẹ̀ ni. Ó jagun débẹ̀ ni. Nígbà tí ìpè dé Ìbàdàn pé wọ́n ti ń dúnkookò mọ́ wọn lóṣogbo. Wọn ò ṣàríyànjiyàn rẹ̀ rárá. Wọn ò gbà bí ẹni gbagbá ọtí. Lọ́wọ́ kan ni wọ́n gbéra. Lọ́wọ́ kan ni wọ́n dáhùn sí ìpè wọn látòṣogbo. Lọ́wọ́ kan ni wọ́n gbéra lẹ́sẹ̀kẹsẹ̀. Balógun ọdẹ́rìn lọ. Ó fi ìpè ránṣẹ́ sí tìbútòrò ìlú Ìbàdàn. Sáwọn olórí ogun àwọn olórí ogun lábẹ́ rẹ̀. Àwọn jagunjagun kóra àwọn jọ. Wọ́n ní ilẹ̀ Yorùbá ò gbọdọ̀ bọ́ sọ́wọ́ ogun jìhádì. Kì í ṣe lásìkò tí ìlú Ìbàdàn sì ń gbérí. Kì í ṣe lásìkò tí ìlú Ìbàdàn sì ń jẹ́ Ìbàdàn. Wọ́n pinnu láti jagun. Ṣùgbọ́n kì í ṣe bí àwọn ogun kan tí wọ́n ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí o. Àwọn jagunjagun Fúlàní wọ́n ní ọgbọ́n àgbékalẹ̀ ogun. Tá a bá ń sọ̀rọ̀ nípa ọpọlọ pé wọ́n ń jagun. Àwọn ọgbà àtinúdá ká ìyàsọ́tún ìyàsósì. Ẹ jẹ́ á kọlù wọn lápá tibẹ̀. Wọ́n sì pọ̀. Bí wọ́n ṣe pọ̀ náà ni wọ́n lágbára. Ẹ̀sìn ni wọ́n fi ń jà ńgbà náà. Torí pé àwọn lóore ọ̀fẹ́ láti lo ẹ̀sìn ni o. Àwọn ọmọ ogun ti alẹ́ Yorùbá wọn ò lẹ́sìn. Ṣé ẹ rí tí wọ́n fi jù á lọ ńgbà náà? Gbọ̀nà gbọ̀nà ni. Ẹ jẹ́ a mọ̀ bétò bọ̀. Ṣùgbọ́n ọgbọ́n jagbára lọ. Agbára náà papọ̀ mọ́gbọ́n nílẹ̀ Yorùbá. Wọ́n ní gbàgbé kalẹ̀. Àwọn jagunjagun Fulani wọ́n ní ìmọ̀ nípa ogun jíjà, wọ́n sì ní ìgboyà lójú ogun. Kí ló dé tí ó fi rí bẹ́ẹ̀? Àti pé kí ló dé tí ò fi ní rí bẹ́ẹ̀ gan? Nígbà tó jẹ́ wípé gbogbo òlú tí wọ́n ti ń kógun jà tí wọ́n ti ń kojú, gbogbo wọn ti ṣubú. Mi ò láwọn apá ibìkan ilẹ̀ Yorùbá. Tó fi mọ́ àwọn apá ibìkan lápá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ẹbẹ́ bá débẹ̀ mọ̀ gbọ́ ẹmí akínníkan kínníkan, ibẹ̀ ń kọ́ là ń lọ. Wọ́n wòye wípé tìlú Òṣogbo lè yàtọ̀. Wọ́n sì ní lérò ọkàn wọn wípé yọ padà ṣubú sọ́wọ́ àwọn náà ni. Ṣùgbọ́n wọn ò tó mọ̀ láìpẹ́. Àsìkò òjò ti ń súnmọ́ lásìkò tá à ń sọ yìí. Ìbẹ̀rù bojo ó ti gbòde kan lọ́kàn gbogbo èèyàn nílùú Òṣogbo. Ìlú Ogun ti bẹ̀rẹ̀ sí ní ró lákọlákọ. Ó ti ń ró lákọlákọ bẹ́ẹ̀ làwọn jagunjagun tí wọ́n ń tìlú Ìbàdàn bọ̀. Ìlú Ogun ti ń ró bọ̀ láti bẹ̀rù náà. Àwọn àgbẹ̀ ń gbójú wojú ọ̀run. Omijé gbojú àwọn obìnrin. Ìyàwó ń dárò ọkọ rẹ̀. Bẹ́ẹ̀ làwọn ìyá sunkún fáwọn ọmọ wọn. Bí gbogbo àwọn tó ń jẹ́ ọkùnrin bí gbogbo wọn ti ń wọlé kanlẹ̀. Tí wọ́n sì ń kó àwọn ogun abẹnu gọ̀ǹgọ̀ jáde. Wípé ogun eléyìí àjọjà wa ni. Ilé wa ò gbọdọ̀ bọ́. Ilé wa ò gbọdọ̀ bọ́ sọ́wọ́ àwọn àjòjì. Àwọn ọkùnrin bẹ̀rẹ̀ sí ní dìhà mọ́ra ogun. Ìṣẹ̀lẹ̀ ńlá. Ó ṣetán tó fẹ́ ṣẹlẹ̀. Ó sì jẹ́ wípé tó bá ṣẹlẹ̀ tán, yóò yí ìtàn ilẹ̀ Yorùbá padà títí láéláé ni o. Ní ìbẹ̀rẹ̀ ọdún 1840, ojú ọjọ́ bẹ̀rẹ̀ sí ní yí padà. Ìṣe torí nǹkan kan mìíràn, àwọn ọmọ ogun Fulani ìlọrin wọn ti gbéra. Wọ́n ti wà lójú ọ̀nà. Ọmọ Alimi Abdulsalam ló léwájú wọn. Jagunjagun tó náà gbóná bí ajere. Ó gbóná bí àpáàrà. Tó sì nígbàgbọ́ wípé àwọn ò ṣe dájú bó ti wù kó mọ̀. Ó gbéra pẹ̀lú àwọn jagunjagun Fulani rẹ̀ àtàwọn Yorùbá tó wà nù wọn. Tí wọ́n sì jólóòótọ́ sí púpọ̀ púpọ̀ jù. Wọ́n ti ṣetán láti gbéná wojú ilẹ̀ Yorùbá tààrà. Wọ́n ti múra halẹ̀ láti ṣẹ́gun lórúkọ Sokoto Caliphate. Ìròyìn ti tàn kálẹ̀ ní tìbútòrò ìlú Òṣogbo tó fi délùú Ìbàdàn pé wọ́n ti ń súnmọ́ ìlú Òṣogbo. Wọ́n ti ṣe kíni? Wọ́n ti mọ̀ wípé ìlú Ìlọrin ti ń bọ̀. Wọ́n ti fẹ́ wá bá wọn lálejò. Àlejò ọ̀ràn, àlejò ogun. Ìbẹ̀rù bojó ti bẹ́ sílẹ̀ lọ́ṣogbo. Torí ìlú Òṣogbo kìí ṣe bìkan tó jẹ́ wípé wọ́n ti retí wípé ogun lè wọlé nígbà náà. Àwọn náà bá wò wípé tọ̀ ẹjẹ́ wa náà bẹ̀rẹ̀ sí ní múra halẹ̀. Wọ́n ń gbẹ́ kòtò lóríṣiríṣi. Wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ odi lọ́lọ́kan òjọ̀kan. Ṣùgbọ́n ká mọ̀ tanra wa jẹ́ o. Gbogbo eléyìí kò lè túrun kankan lára àwọn ọmọ ogun Fulani. Wọ́n wọlé kanlẹ̀ ni. Gbogbo ìrètí wọn nílùú Òṣogbo, Ìbàdàn ni. Ìbàdàn ò sì já wọn ń tàn mọ́. Kò já wọn kulẹ̀ rárá bó ti wù kó mọ̀. Ní kété tí balógun ọdẹ́rìn lọ tó gba ìròyìn. Ó gba ìròyìn wípé àwọn ọmọ ogun Fulani ti súnmọ́. Kò fi àkókò ṣòfò rárá o. Ó pe àgbáríjọpọ̀ àwọn ikọ̀ ológun Ìbàdàn. Àwọn olórí ogun gbogbo. Àwọn babaláwo àtàwọn tó kù. Gbogbo àwọn tó ṣe pàtàkì lójú ogun. Òun náà ni wọ́n péjú pèsè. Àgbékalẹ̀ náà kò le rárá bó ti wò ó mọ̀. Wọ́n gbéra. Ó dìlú Òṣogbo. Wọ́n yán ilẹ̀. Wọ́n múra ogun. Ẹni ó bá rìn lọ́nà tí ò tọ́ gbà náà bọ́ bá rìn gbèrègbèrè yóò forí kò nǹkan. kò sí bẹ̀rù kankan mọ́. Àfojúsùn àti wòye wọn ni pé àwọn jagunjagun Fulani Ìlọrin wọ́n ní wọn ò ní kọjá, wọn ò ní wọ̀lú Òṣogbo. Báwọn jagunjagun Ìbàdàn ṣe ń múra ogun, àwọn àgbà bẹ̀rẹ̀ sí ní pe àwọn alálẹ̀. Wọ́n bògùn, wọ́n bọ sàngó, oníkálukú ó gbóògùn tàtàrà. Wọ́n gbé sára, wọ́n gbé sọ́rùn, ìtí wọ́n dàjẹ́, ìtí wọ́n bù mu. Wọ́n bù sárí, wọ́n bù sa gbogbo ara. Wọ́n ń yọdà, wọ́n ń yọ ọkọ̀. Èyí tó níbọn wọlé, ó bẹ̀rẹ̀ sí ní fẹ́bọn rẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní múra alẹ̀ fún ogun náà. Bẹ́ẹ̀ nílùú ogun ń ro lakọ̀lakọ̀, ó lágbára púpọ̀ púpọ̀ jù. Kìí ṣeré rárá o, àwọn ikọ̀ ọmọ ogun Ìbàdàn, eléyìí tí ọ̀dẹ́rìn lọ́kọ́sòdì, ìkẹ́ àwọn olórí ogun, eléyìí tó jẹ́ pé wọ́n ti jagun lóríṣiríṣi ni wọ́n. Wọn ò ṣetán láti pàdánù ohunkóhun bó ti wù kó mọ́. Wọ́n sì gbọ́dọ̀ ṣẹ́gun ìlú wọn. Wọ́n gbọ́dọ̀ ṣẹ́gun ìlú wọn, ilẹ̀ wọn, òun ni yí wọn. Wọ́n fẹ́ dáàbò bú lọ́nà kọ́nà. Oríbọ bá ti bọ́ lọ́wọ́ wọn gbà náà, ó ṣeé ṣe kíyà ó jẹ àwọn ìran eléyìí tí ń bọ̀ lẹ́yìn. Ogunlọ́gọ̀ àwọn ọmọ ológun Ìbàdàn ni wọ́n mú ọ̀gbọ̀ ọ̀nà ojú ogun pọ̀n. Ojú ogun yá, àwọn ọ̀dọ́ àtàwọn ọ̀dẹ̀ wẹ́wẹ́ nínú ogun náà ni wọ́n ṣe kíni. Wọ́n kó oúnjẹ, wọ́n kó àwọn nǹkan ogun ogun abẹ́nú gọ̀ǹgọ̀ lọ́lọ́kùn òjọ̀kan. Wọ́n balẹ̀ sílùú Òṣogbo, ìdùnnú ṣubú lọ ayọ̀ fún wọn, ìlú fún gbogbo àwọn aráàlú Òṣogbo. Ó ta wọ́n jí, bẹ́ẹ̀ lórí lọ lọ́tún lọ́sì. Àwọn àgbààgbà ìlú sì bẹ̀rẹ̀ sí ní wúre fún wọn. Ẹ lọ rí ẹ bọ̀ rẹ o, ìkọ́ ìkọ́ bálá, ìkọ́ ìkéjò lẹ́sẹ̀, bẹ́ẹ̀ ti lọ rí báyìí náà lẹ́ bọ̀ rẹ ẹyin o, ó ti jẹ́nu. Bínú àwọn aráàlú ṣe ń dùn tó, balógun ọdẹ́rìn lọ ò ṣàjọyọ̀ rárá bó ti wù kó mọ. Ó ṣa àwọn olórí ogun rẹ̀ gbogbo jọ. Wọ́n rìn ní tìbútòrò òlú Òṣogbo. Ó wòye bí nǹkan ṣe ń lọ lórí òkè nínú gbogbogbò eléyìí tó jẹ́ wípé ó wà nílùú Òṣogbo. Gbogbo ẹ̀ pátápátá ń ló yẹ̀wò lọ́kọ̀ọ̀kan èjèèjì. Gbogbo ojú ọ̀nà, igi gbogbo, gbogbo orí igi, gbogbo òkè pátápátá eléyìí tó yí ìlú Òṣogbo ká, gbogbo ibẹ̀ pátápátá náà ni wọ́n ṣe àbẹ̀wò àti àyẹ̀wò sí láti mọ bí nǹkan ó ṣe lọ. Kí gbogbo ẹ̀ ó sì lè ṣiṣẹ́ pọ̀ fún àṣeyọrí àti fún ìfìdírẹmi wọn lójú ogun. Torí tí wọ́n bá kọ̀, tí wọn ò bá lo gbogbo ohun tí ó ń yẹ̀ ẹ́ wò yìí dáadáa, ẹ mọ̀ wípé bábéjì náà ni rere àti búburú, dúdú àti funfun. Àṣeyọrí àti ìfìdímúlẹ̀ àti ìfìdírẹmi oje. Àwọn amí tí wọ́n rán lọ, kí wọ́n lọ wo báwọn ológun Fúlàní bí wọ́n ṣe ń súnmọ́ tó. Wọ́n dé padà, wọ́n fún wọn lábọ̀ wípé wọ́n pọ̀ kọjá bẹ́ẹ̀, wọ́n sì ń súnmọ́ àwọn tìgboyà tìgboyà ni. Ṣùgbọ́n tí wọn ò mọ̀ wípé Ìbàdàn ti gbáradì, wọn ò mọ̀ wípé ọ̀dẹ́rìn lọ ti dúó dè wọ́n. Ojú ọjọ́ ti yí padà, àwọn ọmọ ogun Ìbàdàn wọ́n ti wà ní ìmúrasílẹ̀. Gbogbo èrò ọkàn wọn lásìkò náà, ìbọn, àdá, idà, ọkọ̀, ogun ló gba gbogbo ọkàn wọn. Látorí òkè lọ́hùn, àwọn ọmọ ogun Fúlàní wọ́n yọ pẹ̀lú àsíá lọ́wọ́ wọn rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ lórí ẹṣin. Bẹ́ẹ̀ làwọn ọmọ ogun ni ó tò lọ́wọ̀ọ̀wọ́, wọ́n lọ bí omi. Pẹ̀lú ìdánilójú ni wọ́n fi ń súnmọ́ ìlú Òṣogbo. Nígbà tí wọ́n wòye wípé tán ibẹyin ni okiti eleya ma sakota obo wa tabisi olohun won o sese ma segun igbagbo won ni pe osogbo osubu sowo awon ba won to ku sese ṣugbọn balogun ọdẹrin lọ òun ni eto mi o lawon ọgbọn mi o lawon agbekalẹ mi ko duro de won rara ki won o tete ma kanlekun lu osogbo o gbe sunmo won tokan tokan ni o gbe ogun lo ba won ọdẹrin lọ ki kan so lori ogun lasan lasan ogun ye omo bibi o mabiti o na man tan pe ni ogun o ma ibi gbogbo awon ogbon teyan le lu loju ogun o ma o si de panpe le fa awon omo ogun fulani ṣugbọn okodoro de ni bi pe okodoro be ni wipe se ri balogun ọdẹrin lọ o ti jagun lẹyin afanjari gbogbo ìgbà tí àfànjá tóun sọ pé àwọn ọmọ ogun fúlàní lòun fẹ́ máa kó sòdí báyìí tí ń fọ̀ náà hàn wọ́n tí ò ṣújà wọn tí wọ́n jẹ́ yorùbá àti àwọn ọmọ ogun rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà náà ló jẹ́ wípé fáwọn ọmọ ológun fúlàní àwọn àjòjì láàyè ńgbà náà láti súnmọ́ gbogbo ìgbà náà balógun ọdẹrin lọ ń bẹnu àwọn jagunjagun ìyàn fún àfànjá wọn sì jọ bẹ̀rẹ̀ sí ní gbáradì nígbà náà ni wọn jọ ń ṣe papọ̀ ni ó mọ̀ wọ́n ó mọ bí wọ́n ṣe ṣe ọdẹrin lọpin àwọn ọmọ ogun rẹ àwọn kan dúró wọn dúró ní agbègbè ìlú òṣogbo sásọ wípé bí ẹnu lóró wọn sì yíbẹ ká pé ogun ò gbọdọ wọlé láti dáàbò bo àwọn aráàlú ńgbà táwọn yòókù táwọn bọ sójú ogun wọn bọ sójú ogun láti dọdẹ àwọn ọmọ ogun fúlàní ó pín àwọn kan láti lọ tàn wọn láti gba bòmí àwọn yòókù tí wọ́n jẹ́ kìkì àwọn tó gá yàtà kọjá bẹ́ẹ̀ lójú ogun àwọn burú jù wọ́n burú jù àpáàrà lọ tógun bá ti fọn lójú tán làwọn ó jáde tán wọn ò ní jáde nígbà tógun bá ṣe bẹ̀rẹ̀ báwọn ọmọ ogun fúlàní ṣe ń súnmọ́ nígbà àwọn débì kan tí wọ́n súnmọ́ lù òṣogbo wọ́n tẹsẹ̀ dúró díẹ̀ bí wọ́n ṣe ń súnmọ́ nù gbó nítòsí ìlú òṣogbo báyìí àṣìṣe yìí náà ni a ṣe títẹsẹ̀dúró díẹ̀ ọwọ́ òru lọ bọ́ sí wọ́n lọ sinmi ni wọ́n sinmi níbi tí wọ́n dé dúró ibẹ̀ náà làwọn ọmọ ogun ìbàdàn yẹn ka wọ́n mọ́ wọ́n rún wọn pamọ́ bẹ́ẹ̀ ní kété tí wọ́n lọ tẹsẹ̀ dúró díẹ̀ báyìí bí ìgbà tájú àbálógun ọdẹrin lọ tó gbà ní orí ní títí ń wòye ni pé táwọn kinní ìbáfilé lọ sinmi nítòsí bí a jẹ́ wípé gbogbo ohun tóun yà á lẹ̀ ó ti dòun wọ́n dìgbò lu àwọn ọmọ ogun fúlàní pẹ̀lú ìdà ọkọ̀ ọbẹ̀ ìbọn ìyàlẹ́nu ló jẹ́ fún àwọn olórí ogun àtàwọn aṣáájú ogun ìlọrin kò yé wọn mọ́ wọn ò mọ tí wọn fẹ́ ṣe bẹ́ẹ̀ làwọn ẹṣin ń pariwo táwọn tí ń gùn tí wọ́n sì ń ṣubú lulẹ̀ tí wọ́n sì ń gbèkùrùjẹ lọ́wọ́ ẹbọra kò yé wọn mọ́ ọ̀rọ̀ di bó lọ yà mí bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ogun lásán leléyìí jẹ́ iyùn fún àwọn ọmọ ogun ìbàdàn ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kíákíá àwọn ọmọ ogun fúlàní wọ́n ti ń gbìyànjú láti sásẹ́yìn kí wọ́n lọ kí ló jẹ́ wípé mọ̀ bí wọ́n bá ti sásẹ́yìn àwọn olóyìnbó wọn ni wọ́n retreat ẹ̀yìn òbí ìgbà tí àgbò tàdí mẹ́yìn tí ó jẹ́ pọ́n lọ má gbára wá ni wọn ò tiẹ̀ wulẹ̀ jẹ́ ká gbọ́ wọn tàdí mẹ́yìn ńgbà náà torí tó ba ti eje pagbo won pada tadi meyin ni o se se ko pada baya nbe ngba na abi ko pada japa won gbiyanju lati sa seyin ki won lo tunra mu lateyin bayi ini awon iko derin lo eleyi ti o derin lo gangan to saaju won ni ayabo won ti kanra ti kanra ti an si gbe na woju won won bere si ni gbe mi won ni fana fashu oya awon omo ogun fula ni ilorin mo ni se la won balogun oderin lo ni an bere si ni pa won bi eran awon ati laawi ori bi sa lo won ori bi sa lo gbogbo ona bayi ki won le gba bi an ba ti wo wipe eja won gba pa bi awon ti bi won tun jade si an lapa de won tun bere si ni pa won won ti gbe an saarin won kan pade won lona na be le je nsan shuru bi an ba gbe apa elomi ibole bayi ti o mo wa pa re ti o mo le kaaki ko tun tori mu ori ti lo bi afefe la won mogun ibadan ri ngba na en ti won ba koja lara re bayi e ba ngbo o ti lo nu ba logun oderin lo na nbe loju ogun gba na arin mogun lo wa asiri ori la lo je fa won mogun ibadan nigba ti abdusalam to le waju awon iko ologun fulani to fara gbogbe nkan si awon mogun re emi won sonu koja be won tun gbiyanju lati sa won fe sagba apa ariwa lo ṣugbọn ni se lawon omo ogun ibadan ni a tun se kini won tun seguru won nbe won o ri bi sa lo rara bo ti wo mo bi won se n gbiyanju lati sa lo bayi nla won mo ibadan digbolu won leyo kokan ijeji ni won pa won ti won si nfe mi won sofu awon kan sawo gbo tẹnikẹni ò sì rí wọn mọ àwọn kan sọrẹ ń da ara wọn wọn káwọ òkè báyìí páwọn ò jagun mọ wọn kú wọn lẹrú ngbà náà bẹẹ sì lẹmí àwọn míín ṣòfò nígbà tílé ó fi mọ tílé ó fi ṣú oje nígbà tílé ó fi máa mọ gbogbo inú gbó ó ti dákẹ rọrọ ohun tó gbalẹ kan náà láriwo ìkérora bẹ́ẹ̀ làwọn ẹṣin náà ni ó pariwo ìlú ṣẹ́gun balẹ̀ kan ní tìkútòrò ìlú òṣogbo àwọn ọmọ ogun fúlàní wọ́n ti ṣe kíni wọ́n ti kú lọ rẹpẹtẹ àlá wọn láti gbalẹ̀ yorùbá láti apá gúúsù kò wá sí ìmúṣẹ dùnú ṣubúlọ ayọ fún wọn nílùú òṣogbo wọn sì ń ṣe kíni wọn kàn sára sí balógun ọdẹrin lọ balógun ọdẹrin lọ ò kàn ṣẹgun nìkan ó fojú àwọn jagunjagun fúlàní ó fojú wọn gbòyè ó dáàbò bo lẹ yorùbá mọ ni gbàgbé ni balógun ọdẹrin lọ nínú ìtàn lẹ yorùbá ó fìtàn balẹ̀ ṣùgbọ́n awuyewuye ti ń lọ lóde báyìí òun náà ni wípé bí gbogbo ilẹ̀ yorùbá ṣe fẹ̀ tó nílùú ìbàdàn ṣe fẹ̀ tó tí wọ́n ń pa agbègbè ibì kan gbogbo ìlú ìbàdàn olúyọ̀lé ni à ń pè wọn ò fowókọ ibì kan pé ọdẹ́rìn lọ lẹ́yìn èrè rẹ̀ tó wà ní mọ̀kó ìbàdàn ẹjẹ́ àfigigun lápá àbíyí èyí ni ìtàn tó ṣẹlẹ̀ nínú ogun òṣogbo lọ́dún 1840. ṣe rí lẹ́yìn ìgbà náà àwọn ọmọ ogun ìbàdàn wọ́n tún kóra wọn jọ pèsè pípẹ́ ṣe rí lù lọrin yìí àwọn ó gbà padà fúnlẹ̀ yorùbá wọ́n gbìmọ̀pọ̀ wọ́n gbìyànjú ìyún nígbà tó yá lẹ́yìn ọdún díẹ̀ ni o nípasẹ̀ balógun ọdẹ́rìn lọ náà ni ṣe rí ogun eléyìí tó jẹ́ ogun òṣogbo yìí kìí ṣogun tó jẹ́ wípé ó yẹ káwọn ikọ̀ ológun ìbàdàn àtàwọn díẹ̀ lóṣogbo kí wọn ó dá sí wọn ti wòye wípé yóò gba gbogbo àwọn àgbààgbà ogun èèyàn nílẹ̀ Yorùbá kí wọ́n tó lè ṣẹ́gun Fúlàní. Nígbà tá à ń sọ yìí, kúrun mi ò bá wọn dá sí o, kúrun mi ìjàyè ò bá wọn dá sí ngbà náà. Àwọn jagunjagun tí wọ́n gá yàtà tí wọ́n di ìgbèríko mú ò bá wọn dá sí ngbà náà. Balógun ọdẹ́rìn lọ ló káwọn jagunjagun sòdì láti ìlú Ìbàdàn táwọn tìlú Òṣogbo náà tí wọ́n ṣe kínní tí wọ́n parapọ̀ mọ́ ní ọjọ́ Ṣẹ́gun Fúlàní. Eléyìí tí ò jẹ́ kí wọ́n gba gbogbo ilẹ̀ Yorùbá, eléyìí tí ò jẹ́ ká ti máa jọba ẹ́mìà nílẹ̀ Yorùbá ń bí náà báyìí. Kábíyèsí Ọlọ́run 0704-700-3341 nọ́mbà tẹ́ fi láǹfààní láti pè wọlé. Bẹ́ẹ̀ bá ti pè yìí, ẹjá fún àwọn tí wọ́n bá ní àfikún, bẹ́ẹ̀ bá láfikún ẹ bá wà fikún, torí mo mọ̀ wípé èèyàn ọlọgbọ́n èèyàn lóye náà lẹ láǹfààní àti mọ̀ gbọ́ wa. Àwọn àkókò tá a sì ń fi ilẹ̀ fún yìí náà kí a jẹ lè jọ gbé ọpọlọ kalẹ̀ ni. Ẹ̀yin àgbààgbà lẹ ń gbọ́ wa, nítorí ìdí èyí gbogbo àwa tá a bá ní béèrè ẹjọ́ dẹ̀yìn ètò nọ́mbà tí n bá fi ìta lẹ́yìn ètò ẹ lè béèrè ìbéèrè kájọ mọ́ sọ̀rọ̀ lẹ́yìn ètò ńgbà náà. Láàrin ètò báyìí àfikún náà ni kíni láàyè gbà àtúnfi bẹ́ẹ̀ bá fẹ́ lù àlọ́gọ ẹnu 0704-700-3341 ẹ kaalẹ̀ o, ẹni àkọ́kọ́.
1: Ẹ kaalẹ̀ bàbá wa.
0: Ẹ kaalẹ̀ sà.
1: Ẹni Ọlọ́run pa láti ìlú Ìkòròdú
0: ni. Yes sir, ẹ kaalẹ̀ sà o.
1: Ọlọ́run ti wọ̀ jẹ́ àárín ẹgbẹ́.
0: Àmì Ọlọ́run o, ẹ ṣeun.
1: Màmá bá lásìkò ṣí àtúbọ̀ màmá lè fún ọ̀pọ̀lọ yín.
0: Àmì Ọlọ́run.
1: Ìjọba lágbára Ọlọ́run.
0: Àmì ẹ ṣe o.
1: Ní kíákíá ní àfikún.
0: Ẹ ṣeun sà.
1: Ṣé eléyìí ń sọ̀rọ̀ ẹ̀sìn àmẹ́lẹ́yà mẹ́lẹ́yà o? Àwọn tí wọ́n jáde ní Egypt tó ti kọ́kọ́ já rẹ̀ sí. Àwọn tí wọ́n rí kọjá nínú àwọn ọmọ Israẹli. Àwọn ló dà wá sí wa Áfíríkà tó ń yọ wá lẹ́nu báyìí. Israẹli ṣe ń yọ Middle East lẹ́nu. Lọ́wọ́lọ́wọ́ àti ọ̀fẹ́ gba gbogbo Middle East. Bẹ́ẹ̀ ni àwọn náà ti fẹ́ ṣe Áfíríkà bí pàpàǹdo Nàìjíríà. Bẹ́ẹ̀ bá wúru wọn dáadáa ẹni tí wọ́n máa ń kọ́ ìlú. Wọ́n lè dúdú díẹ̀ o, àwọn rẹ́súrẹ́sùn yẹn wà lára wọn. Àwọn ni tó wọ̀n rí bí kọjá sí Róòpù lọ́wọ́ àti Middle East. Wọ́n á gba àlámù Láfíríkà bí bá. Àtúntò nìyẹn. Wọ́n lọ sí rìsáàsì orí ẹ̀gbọ́n bàbá bẹ́ẹ̀. Wọ́n ní bàbá ìrọ̀ ló pa. Àníwọ̀n wọn tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá, àníwọ̀n wọn tẹ́lẹ̀ Láfíríkà. Àwọn tó rí tán sára sọ́wọ́ sàlẹ̀ ní. Wọ́n dẹ̀ ní ìkọ̀kọ̀ bíbí báyìí ni wọ́n wọn. Jagunjagun ajagun balẹ̀ ni wọ́n. Ìlú wọn ń gbà káàkiri. Ọ̀gbà ni wọ́n. Yorùbá ronú.
0: Bẹ́ẹ̀ni
1: Yorùbá ronú. Ó wà lórí pé àwọn ọ̀dọ́ láà gbọ́dọ̀ sùn ní o. Àdàfún yín bàbá wa.
0: Ẹ ṣeun bàbá mi, mi ní wa yín tiẹ̀ ṣe wà dúpẹ́ o. Ẹ ṣeun o. Yorùbá ronú, Yorùbá ẹ mọ́ sùn. Wọ́n ló ṣì wà nínú pláàni wọn dọ̀la wípé àwọn sì fẹ́ gbilẹ̀ sí 0704-700-3341. Ẹ kaalẹ̀ o.
2: Hello.
0: Ẹ kaalẹ̀ sà o.
2: Ẹ kaalẹ̀ o.
0: Ẹ kaalẹ̀ sà.
2: Hello.
0: Ẹ kaalẹ̀ sà wà pẹ̀lú yín o.
2: Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ kú ètò náà.
0: Ẹ ṣeun o bàbá wa o.
2: Ọ̀pọ̀lọpọ̀ ni fún wa kò ní jọba o.
0: Àmì Ọlọ́run.
2: Orúkọ tèmi kọ́ sí ìmúlú fún mọ́ kọ́lé oṣù láti dẹ̀ pẹ̀mú.
0: Yes sir.
2: Hello.
0: A wà pẹ̀lú yín.
2: Ṣé mo fẹ́ bèrè ṣé irú àwọn alágbára àgbà tó lè jà fún yorùbá ìgbẹ́rú wọn sì wà mọ́ báyìí ṣá. Nítorí pé àwọn pípọ̀ dẹ̀ ń wò yìí ìkọ́ tí màá sọ tọ́lẹ̀ ṣe sáàkì bó ṣe rí nìyẹn. Bó ṣe máa gbalẹ̀ Yorùbá ló ń wá.
0: Agbára
2: sí ilẹ̀ Yorùbá kan náà sì dolè.
0: Agbára sì wà lẹ̀ Yorùbá.
2: Ibú agbára kan fún Yorùbá kan náà ń ṣe
0: àdúgbò máa ṣe mọ́ ìṣọ̀rọ̀ ibi à ń lò sí ló yàtọ̀. Àmì Ọlọ́run.
2: Àwọn ọmọ tó àfikún ìwọ̀n ń múra lójoojúmọ́ ni Ọlọ́run kan ló lè jànú. Àwọn
0: aso to je aso ogun eleyi ti balogun oderin lo ti fi njagun gba na o si wa titi do ni oloni o wa lagbole oderin lo nbadan be ni bi an ba nse sise o nigba ti an se ti an se bi odun asa ni badan ka so wi pe ni ipinle Oyo ni odun yi odun yi en to je mogaji ati asaju agbole ile oderin lo nigba na o wo so ogun yi to wo wa lati fi wa lati fi han pe balogun oderin lo alagbara jagun jagun ni e ka le o
2: e ka le
0: sa
2: yes
0: sir
2: akwetu
0: e seun oruko yin ati bi e tin pe wa yi
2: oluwa seun ni o latoshudi
0: latoshudi a wa pelu yin o e seun
2: enu mi tu la leyin pelu nkan ti mo gbo yi
0: e seun
2: lagba olohun opele yin olujoba o
0: ami olohun
2: olohun ma ran ni lowo ma fun se
0: ami o ami
2: lagba olohun gbogbo ti ba tutuko ona lo ma je
0: ami o ami jawo pe kan si si meji ka to mo ala nfani ati mo le ka le o
2: ka le ba
0: e ka le ma
2: e kweto
0: olon lo nto e seun o
2: anata solo lati ta oluwo ni okoro
0: ki iya wa lati ta oluwo e ka le ma
2: adu pe lowo ni dakari
0: e seun o
2: opolo yin o ni jo ta
0: ami olon
2: inu mi dun da me ge ge bi baba mi ko lo je se so
0: ami o ami
2: e to te so yo je ka wa si ate o ma si ko o te ka ri wi pe o te ti wa o te ti pe o wa ti mo wa fi pe ra ma da ya si do yo te ti so wa mo de yo ka ka wa o mo yo bo mo lo si ka te ti ti tori ni ta ni je e mi te to ni ba le a dupe lowo yin
0: e seun
2: ki gbogbo awon lo ba wa
0: ti lati tan ni esun esun awon ogodo agba awon agba oro te ba gbo lenu won ehan ijinle ni e ka le o la pa bi e ka le sa e ka le ma
1: hello
0: e ka le sa o
1: e ka le o
0: e ka le sa
1: uruko temi ni Oladere Abdulrakim
0: yes sir
1: omo bibi osogbo lebe
0: so
1: mo mo le mai so
0: Yes, sir.
1: Hello?
0: Yes, sir. Awa pẹlu yin. E be ba fi kun.
1: E jo se re inu mi do gba pẹlu itọte mu wa lale.
0: E seun o.
1: To se le be ni pe ile ọdẹrin lo tẹyin so yen.
0: Mm.
1: A ni adugbo kan ta pe ni ile ọdẹrin lo ni Osogbo. Honestly, e be lowo mo Osogbo dada. A ni adugbo kan ta pe ni ile ọdẹrin lo.
0: Mm. Ami ami ami ami o eseun
1: ogun te fe lo ati fun e
0: ami olohun ami o ami eseun eseun eseun adupe iya oga o eseun e kale sa kale ba e ma kale e kale sa oruko yin ati bi e tin pe wa lati lu solo baba wa awa pelu yin
1: awon re te nso pa kan e ti po na ni se ma mo n doko na be ti po ti le le o ti po ti po ti po e mi ko ni pe e ni ku lu ba won da si
0: be ni
1: be ni ti ta wa ko
0: mo
1: ni da ti o ku pe ko ita ti mo mi o lo la won ni o ku lu ko
0: Oto ni yun. Oto logun jaye. Se ngbo baba wa. Oto logun osogbo. Ogun osogbo nla ngbe yewo. Odun 1840 lo bo si. Ngba ta ba fe mu pa togun jaye wa. A so n pa kunrun mi ati n to sele pelu o ma ta wala ba ni
1: mo ko ni e bu ba ta
0: eyo
1: okay
0: e je mo wo bo e mo e ye sa mo gbo wa e se wa dupe o e seun e seun e wo e ja bo fi le se lo lale ale lafani ati gba pe kankan mo e mo binu gbogbo eyin te ba fe pe wa te ba fe ba wa soro leyin eto number yin mo pe e call e 0703930 6648 number ati bi te mo pe ta mo fun yin bo ba dojo mejo yo wa fi lebu gbo ko sise lale yi eleyi ni e pe si 0703930 6648 0703930 6648 0703930 6648 gbogbo yin patapata nla ki e ku se apo ataro lagbara lowo olohun ani damu 0703930 6648 samson ajo wa nle agbara ni eyan lasali ajo pupo laaro la lori nje ti gbo ni gbogbo o si dun ti mo gbo kan si ka mo fi ise lo lale yi adura mo ni oba lohun loko e mo gbagbe wi pe opolopo awon ise wa lolokun jo ko wa loju opo YouTube wa ile ita afisi beyin ba ni fe lati se kini lati darapo mo wa teyin na fe lo wo a fi gba kan so wi pe a fe mo fa awon eyan lebun ni ipase awon to ba wo oju opo a sise lori e a sise lori omi lo nbe lamu omi po lamu ni e mo binu baba mi John lati Lagos State University mo kiyin lale e kale o mo kiyin e kale sa oro ajo so wa lagbara lowo lowo ani damu eto yo nilo onigbowo onigbowo lo leto eto lo onigbowo gege bi nti mo ma so yin le wo wi pe to ke kan ra bi iseju marun bo se nkan kan le fe ka mo se nbe boda e le so wi pe to e ko ye kan le o ta kan mo fi fawon eyan ni card lo ye to lo ko yin lo ko le se yin ite ba fe nbe e pe wa leyin eto e si le wo wi pe to e fe so ngbowo iseju marun iseju 15 ogbon iseju ka mo ko owo yin nbe are na mo dupe lowo ile ise solution e seun baba solution ati ya solution e seun adupe o e wa wa yo tun ma wa ni a se lego a e ja mo fe yi se lo la sale ojo mejo ni ke ja tun pade lori eto ara agbaunda pelu emi ati yin ta tun mu akotun wa 0703930-6648 number te lanfani lati pe si ipade wa odiwo bi ojoro ire a ni down la se ile dua.